nípa àti àbọ̀ mímọ́. Olúwa yóò pa mímọ́, Olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́. Láti ìsinyìí lọ, yóò pa àwọn ọmọ mímọ́, yóò pa àwọn olóore mímọ́, yóò pa iṣẹ́ mímọ́, yóò pa ọkọ mímọ́, yóò pa àlàáfíà mímọ́, yóò pa oyún inú mímọ́. Láti ìsinyìí àti títí láéláé, àmì àmì àmì ní orúkọ Jésù. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ń gbọ́ ohùn mi tí ò tí fi ayé rẹ̀ fún Jésù, tó wà níbí, tó ń bi Ọlọ́run pé kó má padà, na ọwọ́ yẹn sókè, kó gbàdúrà yìí pẹ̀lú mi. Olúwa, mo gbà ọ́ lọ́sùn, mo fi ayé mi fún ọ, mi ò lè dá ṣe, mi ò lè dágbe, àfi kó ràn mí lọ́wọ́, bá mi gbé, ràn mí lọ́wọ́, kí ó rọrùn fún mi náà. Tó bá gbàdúrà yìí pẹ̀lú mi, gbàgbọ́ pẹ̀lú mi pé Jésù ti dé ọ̀dọ̀ rẹ, ìyanu dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lórí rẹ, èmi náà máa bá ọ jẹ́rìí láti sin lọ àti sí láéláé. Àmì àmì àmì lórí Jésù.

0: Saturday lukulu ko ni gbomo lowo re aba mi atojo gbogbo ni ro gbogbo lajo gbogbo awon mo priest to si je lale de orun kinyin yin to ma jabo ise re ma ni agbara gan mama ati baba to mo re olorun ni agbaye e kawo yin to ke ko soke gan ni o ya pariwo go go go go go go pastor faka ye mane baba labi ye mane mo nje aye pastor tu fo mo fun Jacob aye oni pastor mo re tu fo fun o oni ojo Saturday ori adua lomo na mo si wa asa oni kaka ti sele le ojo meta yi ni bebe ase yori omo lokan ma dede gbo gupe yi omo fo sele aye tu le se wi pe ni bebe ase yori omo funra re bi ojo to fe se graduation in school abi ojo to ba fe se freedom ni bi se abi ojo to ba fe pari ile re abi ojo meta to ma lo ilu oyibo aboku ose kan ti o se igbeyawo la ka dede gbo gupe mo fo sele lojiji baba mama ofa ni sa ofa to de ma mu apere o ti jade lara bi yamo ni ofa to je pe to ba ti ba bi yamo awon pastor an to fi oro re se prayer pot ninu church mama pe owo re bejeji si ejika re bo sota sita se wi pe ayo ni fo we balu je le olejika aso re ti je omo re ko ni je bo olejika re gbo isele ti o je ki awon bi yamo ma fo wole olejika to mama so fo wi pe awon yoku yo sanjo lorukọ Jesu ni sele je oni sele esa ko to to dabi pe kenyan rire re ni waju ki owo re o de telero ko si ka to dabi pe kenyan gbo wipe re nbo ko de soju re layo kini ka wa ti gbo wipe ti gbo sugbo enu oba wipe oju ri sugbo owo kan ani ri omo re to ku die ko wole yi ko ni ba ri sare mama ko ni baba re ri sare mama ko gbo awon sele yi lo fe bi soju to fe bere ni ojo Wednesday isojo ojo meta pere nilu agege ta pe ni emi oni mo boji omo nibi ti awon bi omo yo ti gbagbe ara won sinu adua wi pe aje kan ti awon wa yo wi pe ni bebe ase yori omo yo ni kede ofo omo won wi pe ni bebe ase yori omo yo ni tufu omo fun won idi ti mo fi tenu mo lade ojo meta yi niyan fi soji sinu gbogbo plan re ni ose to nbo ko ju eni kan ni le boju ko dagba to dagba du ofo iko omo ti omo jo ori oni yodo dere loruko Jesu ofo mo ti o ma ladua oni yodo dere loruko Jesu ofo mo ti o mo lowo ti o ma talaka oni yodo dere loruko Jesu ofo mo ti o ni se pelu omo yan loke oni jalere loruko Jesu ofo mo ti ndoju ti owo ko ni yodo dere wa loruko Jesu ami lowo ke loke loke loke oni poju suku omo ayo ni ko logbon lori omo o ogbu ola ti ola mo re oni wolule ayo ni ridi re tama omo re oni rin arinra omo wo oni rin arindanu opo to laye ko ni je ka yo fi ose si lori omo mo layo lati so fo ewu pe iwo gangan le ri kan mo tun layo lati so fo ewu pe gbogbo aye ma bo dupe ninu odun yi oluwa yo fi re omo wa jo won loju agbe ese aye kuro lori ayan mo awon omo re omo mi oni lo gba ewon gbogbo eni ri akoba ka bi kejo lor ko yo yin nibe oni rogun won ti gbe de o lori omo re o ti agali yi kọwọ ya tete tẹwọ kọ gba ti o ya kokoro to jile ko ayo ya gba kokoro ase yori o ya gba kokoro ibuku o ya gba sami abiyamo ni foju ale re jiya lori omo a o ni jade lojo te bi pa na o omo re o ni fi ku se agbare o omo re o ni fi alumutu si agbare o sami yi tokan tokan o ya gba ore ofe ati je won omo aye o ni boruko omo wa je nigba ti rawo omo wo ba nse aye o ni mu omo wa bale sami a o ni rare lojo ale wa o ni rogun ma wo bata lori omo o lojo eye omo wa yo ni dide iseju kan ti tori ti wa o lori aso re oni faya eni ti inu bi ko ni gbo omo lowo re o olorun oni fe le omo re gbogbo wa patapata la layo lori omo wa dojo ale o omo re oni rogun ejo mu die ninu agbo re ibusu omo re oni dibusu mboji mama baba eta mi oni lo yo gbo ojo aye re ninu are oni sakadeli ko ni ran omo re lo si orun are mabo eji kan ti o je kan so jabo lára ọmọ rẹ kò ní yẹ dànù ó yẹ gba ìwòsàn tọkàn tara ó sì lé dìde èso onígbògo lórí ọmọ rẹ pápáyé fún sátani ọpẹ ló máa já sí i ayé òní sọmọ wá dídakúdà gbogbo wọlé ọ láti inú ẹmí ò ní jìyà tọmọtọmọ ọmọ rẹ di àrídunú kárí ayé àwọn ọmọ rẹ ò ní ṣerú ara wọn ìka abiyamọ ò ní pamọ rẹ wọnú ẹbí òkùnkùn bí ògo ṣe ń dé ẹmí ò ní pin o ayé òní pamọ gbomi jẹ lójú wa lóṣù yìí ọjọ ayé ọmọ rẹ dé ọmọ ọlọ́gbọ́ eléyìí ò ní dídàkúdà. Iṣẹ́ ọmọ òkèrè wà jẹ̀rẹ̀ ọmọ, wà rẹ̀rẹ̀ ọmọ jẹ. Ọmọ máa ṣe fún ọjẹ́ o. Iṣẹ́ àfòwúrọ̀ ṣe lórí ọmọ kò ní dìbàjẹ́. Ọ̀pọ̀ ẹni fi ṣàyẹ lọ wá ronú àǹtí gbàgbé ẹ̀ ó ti máa dé UK náà. Nígbà ọjẹ́ gbèsè lọ́wọ́lọ́wọ́ kì í ṣòpin rẹ̀ ó ti máa fún àwọn èèyàn lówó lọ́la. Ọmọ òmúnú rẹ̀ dùn lọ́wọ́lọ́wọ́ gbàgbé ọmọ ẹ̀ ti máa múnú rẹ̀ dùn màmá dádì. Ìwọ́ tó jọ̀ wọ́n ó ti máa jẹ ọ̀pọ̀. Ìwọ́ tí ọmọ rẹ̀ ò gbé kọ́lù ẹ lọ́wọ́lọ́wọ́. Tó o bá pè lẹ́ẹ̀kan lọ́jọ́ iwájú ọmọ ẹ dáhùn lẹ́ẹ̀meje. Lọ máa wọ́wọ́ sukú ọmọ ọmọ yẹn máa ní Admissions University. Tó bá débẹ̀ lórúkọ yẹ kò ní so owó níná o. Ó yọ lórí ànúgbà bíi ti Jábẹ́sì. Àánú ṣàwárí rẹ bíi ti Job. Àánú pa ọmọ rẹ sókè bíi ti Ebede Ódọ́mù. Lórí ànúgbà bíi Mọ́díkáyò. Àánú yanjú ọ̀rọ̀ rẹ bíi ti Joseph. Olúwa rántí rẹ bíi ti Elisha. Ọba tí ò gbàgbé bá ti mú afọ́jú kò ní gbàgbé rẹ o. Ají lọ́sọ́rù dìde ó yá ají ìwà tọ́mọ rẹ dìde lónìí o. Wà á parí lẹ́kíkọ́ yẹn pẹ̀lú ayọ̀. Ọmọ ológo nulẹ̀ kò ní padà di ọmọ olóko. Ìyá mìíràn kò ní tẹ̀yà fọ́mọ rẹ̀. Ọba ẹ̀sọ́ kò ní bá ọmọ wà. Ọba gbèsè kò ní bá ìran wá o. Àbúbọ̀ àti àríjẹ kò ní yanú lẹ́yìn. Àsàsí kò ní ra àwọn ọmọ wá o. Ọba ìdádúró lórúkọ Jésù Olúwa bàjẹ́ lẹ́ni o. Pẹ́pẹ́ ìjákulẹ̀ ó já dànù lónìí. Pẹ́pẹ́ kò ṣeé ṣe wólulẹ̀. Pẹ́pẹ́ mọ́tẹ̀rẹ̀rẹ̀ wólulẹ̀. Pẹ́pẹ́ fàsẹ́yìn wólulẹ̀. Pẹ́pẹ́ mọ́tẹ̀gbẹ́ ó yá wólulẹ̀. Jésù Olúwa wa. Àwọn tó máa jáde fún ẹ̀rí nínú pàdé wa. Àìsàn wọn máa ń pọ̀ díẹ̀. Bí méjì nínú wọn la máa mú lónìí. Bọ́m̀bọ̀.
1: Ní ìjẹ́jọ́ tí mo wá, omi tí bàbá ní kí àgbẹ̀ lọlé gbòde agokòrò mo níyà. Wá jẹ́ ká jọ lomi yìí aago kan ti lu abálọ fiwẹ̀ ọmọ mi. Onímọ̀ràn náà ni kò ń wá wo iṣẹ́ kan. Oníbàbá lábíàmọ́ ti tẹ́lẹ̀ mbẹ́ mo níwọ̀ ló máa gbà. Omi àdúrà náà ó yá mú lé máa nìṣó ìwọ náà máa gbé fún. Ló bá lọ 600,000 bí wọ́n ṣe gbé iṣẹ́ yẹn fún nìyẹn. Inú mi dẹ́dùn bí wọ́n ṣe gbéṣẹ́ yẹn lọ. Ó nínú dádì yẹn dùn. A níwò obìnrin ló ṣiṣẹ́ báyìí ló tún wá fíìsì ẹ̀.
2: Ẹnìkan ń gbọ́ mi inú ilé lọ̀rọ̀ ibà. Ọmọ rẹ̀ máa rí kọ́ńtíráàtì millions gbà.
1: Ló bá ní ẹ̀tẹ̀ kọ́kọ́ bá òun ṣe ń jì kékeré ìfún dádì.
2: Dádì wo?
1: Dádì abiyamọ tó náà ní mọ bòjì ọmọ láéláé.
2: Ọmọ yín ní kẹfún mi ní ṣe ń jì.
0: Láti gbé ẹ̀rí kejì sí.
3: Lórí ọmọ mi tó wà nínú oyún, nínú oṣù keje ló ti yẹ pé kọ́mọ yẹn bímọ. Mo ní farabalẹ̀. Mo fẹ́ lọ sí program bàbá lábíamọ. Bàbá Adébẹ̀ gbogbo mi tó ń bù. Ẹ bá ti pé gbómi kò máa mú. Báńkì ní kò fi bonú ẹ. Mo rò pé láti ọjọ́ yẹn tó ti bẹ̀rẹ̀ sí mú mi. Nígbà tó máa dàárọ̀ ọjọ́ kejì bá ọmọ mi bímọ ọkùnrin.
2: Láì tó mú mi àdúrà. Tó tún gba máńtù àtẹ̀jáde sí gbogbo abiyamọ lórúkọ jẹ́ wàárọ̀ ọmọ rẹ̀.
0: Ọjọ́ márùn-ún ẹ̀lì ni sọ́jí tí mo ń pariwo yóò bẹ̀rẹ̀ nílùú Agége. Ọjọ́ Wẹ́nẹ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni sà. Èèyàn mẹ́lọ gangan lọ ti ròyìn fún. Omi Jẹ́ríkọ̀ tí wọ́n fi òkúta Bethlehem sí náà ní kí pín fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ náà ni gòróró kọ̀ọ̀kan fún orí kọ̀ọ̀kan. Ẹ̀jẹ̀ tí màtí mọ́tò ẹyọ kọ̀ọ̀kan fún orí kọ̀ọ̀kan tá a kọ ànímọ́bọ̀jọ ọmọ sí. Irí ẹ̀ṣẹ̀lẹ̀ nínú ìsọjí eléyìí o. Ìsọjí eléyìí máa mi gbogbo agbègbè kọ́ ni o. Aago mẹ́ta ọ̀sán ni nàdúrà yóò ti máa jò. Tó bá ti dé ilé pákó ní ìlú Agége, ìwọ kan bèrè àmọ́ playground. Wàárí rẹ gbà. Ọrẹ títò ní ti ká gbogbo ènìyàn jákèjádò. Ọrẹ mi ò ní mọ bójú ọmọ ní gbogbo ènìyàn máa dálé ní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. Àtẹ̀mí àti ìwọ àní mọ bójú ọmọ o. Ìsì ọjọ́ Sunday yìí ìsì agbára ni. Gbogbo ènìyàn máa yí ṣọ́ọ̀ṣì ẹ bọ́ ní 40 times. Tó bá ti ń dé mà fún ẹ lómi kan lọ́fẹ̀ẹ́. Omi yẹn ló máa dìmú tó bá ti ń yípo. Bọ́lẹ̀ ní dálé mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún Safe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 303-4-34-77-14. Lẹ́ẹ̀kan sí 303-4-34-77-14. One for Fakey Emmanuel lo ma gbe jade first bank.
0: Abiyamo, au ni ma bo jamo.
5: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikone konga agbomo be girege lago mefa idajilu.

Onílé mo bòdè kí n tó wọlé o, ajá ò ṣùpá ni mí. Mo bòdè Ọlọ́run bàbá mi, torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ o. Àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀ ló tí ò bòdè ó dẹran àmúbọ̀ ọ̀ṣà. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba bẹ̀bẹ̀bẹ̀ tó ti ń bẹ̀ tó ní a mọ̀ bẹ ọ̀wàwàwà tó ti wà tó ní káwà náà ó mọ̀ wà. Ọlọ́run ọba mi tí ò lórogún bẹ́ẹ̀ kò lọ́gbà kan o. Ìyájọ́ yàájù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí òkèrè gbígbẹ òjì kan lùkan pa òpà kan jí kan lùkan yẹ pátákò ẹkùn tí ń tani yeyeye. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni ẹ̀rù jẹ̀jẹ̀ jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù. Ìwọ ni ẹ̀rù jẹ̀jẹ̀ jẹ̀jẹ̀ jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ. Ẹ̀rù arẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹni mọ òkú ẹni kú ò mọ́. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ìwọ ni àjínde àti ìyẹ̀ àgádágodo ẹ̀mí gbogbo èèyàn. Ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í. Bó bá wù ọ́ ó ṣe tẹlòmíì bó bá sì tún wù ọ́ ó ti tẹlòmíì tí ò sí bàbá ńlá tí ó bí ọ́ lè rè. Ẹ̀rọ ẹ̀ ń bà mí Olódùmarè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ àkìn nínú ilé àkìn lójú ogun arúdẹ́dẹ́ ọlá. Ọba mi arúdẹ̀dẹ̀ ọlá aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè. Gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún. Ìwọ nìkan aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣí fìlà fún. Ìwọ ló ń fọba jẹ ìwọ náà ló tún rọba lóye. Ìwọ lọba kan ṣoṣo adàgbà mọ́ tí adàgbà mọ́ tẹ́ adàgbà mọ́ tẹ́ wọ̀rọ̀kọ̀ ò ń jọba lórí gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ ìwọ náà ló ń sọ gbogbo ayé kò sì sí security kan ti ń sọ Olódùmarè. Ẹ̀rọ ẹ̀ ń bà mí o ohun tó fi ṣagbára kò yé èèyàn ṣèbí ìdáyé mo dáyé mo bárun lórí bírun ṣe débẹ̀ èmi ò mọ́ ìdáyé mo dáyé mo bálà lọ́wọ́ o alábẹ̀ tó kọ́ kò yé mi o. Egungun ló fi rọmọ sínú aláboyún ìyún ń jẹ gbígbóná bẹ́ẹ̀ ìtún jẹ tútù kò mọ̀ débi ọmọ ń gbè. Iṣẹ́ rẹ̀ ni Olódùmarè àdìtú iṣẹ́ Olódùmarè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ lo lójú iná ọlọ́wọ́ iná ọlọ́rọ̀ iná gbogbo ara rẹ̀ kìkì dá iná ni o. Ìwọ ni náà jónirùn ló fi jẹ́ pé bó bá wù mí bó lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná bó bá sì tún wù mí o mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná àtàkọ́kọ́ àti ẹ̀kẹrin ṣèbí wọ̀ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò sì rùn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o ìwọ Olódùmarè ọba arógunjó ìwọ ni ọba Olódùmarè arógunyàn ò tóbi tóbi ọ̀run ò gbà ọ́ ó fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́ ó gùngùngùngùngùn ọ̀run ò gbà ọ́ bọ́run ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà ni ayé yìí ò gbà ọ́ ó wá fọ̀run ṣelé òfin ayé ṣe àpótí ìtìṣẹ̀ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè. Kábíyèsí rẹ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o ló jẹ́ ń sọ wípé tolúwa ni ilẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi. Ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ́ rẹ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ò gbé ọkọ rẹ̀ sókè sí asán tí ò sì bá wọn búra ẹ̀tàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ra àwọn tí ń ṣe àfẹ́rì rẹ ò tán ṣe àfẹ́rì rẹ Ọlọ́run Jákọ́bù. Ó ní ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kàgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé
ọba ògo fẹ́ wọlé ni o wọ́n wá ń bèrè pé ta ni ọba ògo yìí ó ní olúwa tó le tó sì ní agbára ni àní olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yìí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o ọba ògo fẹ́ wọlé ni ta ni ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun ò náà lọba ògo tọ́ ẹ káàárọ̀ o gbogbo ọmọ nàìjíríà mo kí yín o nílé lóko lẹ́yìn òdì ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé lóòrọ̀ ọ̀tún ní ṣé àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ báwa náà ṣe wà lóòrọ̀ ọ̀tún ní o ọ̀dẹ̀ òdò bí ẹ̀túnkù àmójúbà wa ẹ̀yìn o àtúntì balẹ̀ bí àràǹdẹ̀dẹ̀ sórí ètò gbàgede òṣèlú lóòrọ̀ ọ̀tún ní ẹ wá dákun kí èkúlé ó gbọ́ kó sọ fún toko ẹ̀yẹlé náà kóònù ó gbọ́ kóònù ó tètè lọ sọ fún toko káàdàn ó gbọ́ kóòrò fóòbẹ̀ ẹ̀yìn o gbàgede òṣèlú ó ti bẹ̀rẹ̀ o gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lóòrọ̀ ọ̀tún ní onílé apá ọ̀tún ẹ̀yọ́ àbámi ké sí onílé apá òsì ẹ̀jájọ wa ọkọ̀ ọ̀hún nírẹrẹ mú lóòrọ̀ ọ̀tún ní ọkọ̀ nàìjíríà ni ọkọ̀ nàìjíríà yóò gbọdọ̀ kú sórí agbami o tọ́ ǹjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe tígbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọ̀gá lọ́gàá ní abala ìka kọ̀ọ̀kan henry osechie oní ọlọ́wọ́ bọ́tìrì ni fún sáà tá a wà yìí o àti gbogbo àwọn tájọ mọ́ dá ọpọlọpọ̀ tájọ mọ́ fi ó kan kéjì láti gbé ètò ọ̀hún gbé síwájú lóòrọ̀ ọ̀tún ní lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olúgbémigà ọmọtọ̀ṣọ́ your radio apostle is here again ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ò jàre ẹ̀ kú kalẹ̀.

0: e me mai ilu kao. Ilu ta se inso e. Ilu arire mo se one wan kwe. E yo a te li me ka lo ka joni ni ajo. Lo si ilu arire mo se. Ilu ti mo unso e. O ni a woru kokan ti wan kwe o. Shefe mo. Ilu yi wan kwe ni ilu olola. Ilu yi oni wan kwe ni ilu oloro. Ba ba so wipe ilu yi gan ilu logo ni a jayo pa. Ilu ti son fun wara ati fun oyine. Debi wipe. Olorun mo ke won ni ilu yi gan o. Gbogbo nte eyan nilo laye. Lati gbadun lati gbaye re. O lo Olorun se fun won ni ilu yi. Se ti ororo aje. Eyi ti fi igba gbogbo sun ninu nle la fe so ni. O si sun. Lati igba iwase. Lata tete ko se mo nso o. Titi di asiko ta wa yi ko gbe. Kaka ti o fi gbe ni se ni npo si. Ni ilu arire mo se. Ka se le un ka dake ni. Bimba tenubo awon ohun alumoni ile belo la fe ka ninu eyin ara bi iyan gan po lo ni ni salalo debi wipe tomode ta gba awon nilu arire mose lo ye ko mo gbadun bi eranu sugar ama o ba mi lo mo sori kaka ti won fi mo gbadun ni se ni won je pomopomo iya tomode tagba ni pariwo ebio ni ilu arire mo se elanu eyin se a bi se nse yin ni ana ni sawa na ni ahin ibere tem bi mi on gan le mi na bi won jo si pe nbo logun gba wole gan amo o emi o ren to da mi lohun ha ni ilu arire mo se won doba. Won de owa won o wa o. Won de oba won o ba. Won tun rin sa. Won de fana fon su. Won ri su ko wale. Ade won ti wa ba lokun bayi o. Ara orokun o, ara ora die o ni ilu arire mo se. Ohun ti won pariwo ni pe tani yo agba wa. Ejo tani yo gba won ni ilu arire mo se. Ama o ya wa mo bira wa le re wipe edakun ta ni won se gan ri ti o gbebe ketekete ta won gberi ni ilu arire mo se eran agutan ta ni won gba ni ilu arire mo se o ah mo mo bere pe se e lo ba nle yi won la won lo ba o ke a lo ko ba yin. Won lo ba won ni je ari ni se ni e ba nfa la sin di awon ijoye yin ko se lawon eleun ona won na nbe ke a lo ko ti won won lawon gan ni afa imo ni se ni se ti fa la se leun na ndi won a bi won le re wipe awon bale nko. Se won sun ni abi won rin ajo bi won ba sun e wa aji won won ni won o ko sun won o rin ajo won la won gangan ni ase ni tan bani daro ah se ran ti ibere tem bi mi le kan pe nbologun gba wole se falasi mete town di o ta na e ke ise owo on lara ogiri itumo to ba ni eyin na fi se to ama mo ranti mo se adua fun won ni ilu arire mo se kin to ko nbe bo ni gbogbo awon tin fi ara ni won olohun o fi ara ni won awon tin yo won lenu olohun o yo won lenu awon tin gbogun ti won ni ilu arire mo se olohun o gbogun ta won na awon omo ologo won gbogun lowo won awon omo ti won ni wura ti fadaka won gba wura lowo won won gba fadaka won a gbe panda le won lowo awon omo ele ran won gbe ran lowo won won ni won mo de yin meegun awon omo alaso won ja won si o won ni won mo rin o kiri igboro akisa gan won fun won mo ni ilu adire mo se to o te ko leti o tori pe oba wa e akomo to se kale yin ni yo si san fun ni kaluku gege bi ise owo re ni Nigeria ya ojale tori oloye le kan so ni ki mo da won lagara ebi na mo ni kan wa pe ka jo lo party bi awon si de ero olohun ba mi o pe oloye le kan so ni eye se lone mo fi gbogbo ka me show re fun eni pe lagbara olohun lagbara olohun lagbara olohun olohun to ti mu ki Nigeria o da aju awon gbe minu gan o si ri pe bi se gbe minu na ni gbe oloye le kan
1: eje ma jori
0: bo
1: se gbe yin ma jori ri e so ro kan de pe o di agun bi Mr. Motosho are you with us or against us because in bere right
0: okay
1: o so no mi mo ni ke sort it out
0: I'm with you
1: oro ten so jobe o
0: ah kilo ade kilo de kilo de kilo ri
1: ara bi lo Nigeria ti da
0: lo
1: se so le ko Nigeria ti da bi Nigeria se nda yi ni ti fe gbo pari be ko se bo ti nda yi la so be ti se mi
0: ah se ko ti mo da ni
1: e ti se mi
0: te ba e lo le rin po
1: te ba soro yen lan kan si
0: oloye le kan so e mo bore olodum mara e lo le ra epo benti o
1: te ba so ju o se se ki awon owo ti e ri ko sile kun wole e ka ko se n be wa iwa iwa ile ke
0: awon si awon wa iri
1: e gbo te mi se e ko gbo pe ile kun si
0: e de gbo
1: bi bi ti le ko ta rin lori rogi ti ro ka so ma do bi bi bi e ke re se n be wa iwa iwa ile ke yin
0: iro mo ni
1: tori ti yin ko mo se n soro yi o
0: okay
1: tori awon ore mo se n soro yi tori ti ba ni ki n ro ti yin gangan gan ni e kini kan si wole kan wa ka
0: e se mo pe ilu arire mo se le mi ti n bo mo si gbo wi pe Nigeria ti da
1: ale ma soro lori ilu arire ma se e wa bi emi pe ki lo n sele Nigeria ma wa salaye
0: okay bo ro pe won ni owo epo
1: ite so yan si da bi won ni a sese wa clear yin pe won ni o
0: okay
1: iro na pa fun yin o bene tori tele tele
0: okay
1: won re po ni 13
0: bene
1: 1300 naira ni a ra epo tele tele awon eyan de kan ra buruku buruku buruku bi se fe pa wa ne
0: abisi o ti wa wale baya bi
1: e farabale tori ti ba ni ke farabale ni
0: eyin o
1: awon nkankan ti e ri o le bese ni sole lori yin tori awon ore tebi mi re fe ye fun yin ki se tori yin o
0: mo ni
1: se ba won da bi ari tori yin e le se tori awon ore tebi leleyi mo se wa nso sin pe ni ale ana
0: eyin o
1: awon ti gbe tutun de o a nso nu kunu ilana bi ara bi to ba ti n ba kini kan ba bo se ma n se bi e ka ede gboro buruku be awon kan se kini kan wo ti won bi ko ipo ti won bi kan mo ni awon ara bi na lo wa n di e kile ana to su sa
0: eyin o
1: atodo onure abi won se ma gbe kan
0: eyin o
1: aliko dangote
0: eyin o
1: epo ti n ti 1350 wa latodo ti e ba
0: e lo le pe
1: 1350 naira
0: e lo le wa mo ra
1: o de o kere te ra ni won fo
0: kabisi olohun
1: o kere
0: te se bi won leyin le le ko Nigeria
1: awa lo ye ka ni
0: eyin o
1: ṣùgbọ́n bá ṣe ń wo yi àwa kọlà ni àwa lọ́lọ́run dá a fún fìdáwé ọlọ́run ti
0: jẹ́ ilẹ̀ yín kọlẹ̀ pé ó ti ń sun
1: mi lóògùn ọlọ́run ilẹ̀ wa ni ṣe máa ma sọ̀rọ̀ kan pé ẹ wọlé wọlé ilé bàbá ọmọ kìí bọ́ wọn lẹ́rù ibi tó bá dé báyìí nàìjíríà àti wọ kì í ṣe pé fún ọmọ fún bàbá fúnra ara ẹ̀gá àti wọlé ara ẹ̀gá ti ń dẹrù bàbá ẹ abóòsìbọ́ sí ọmọ ibi ta bọ Nigeria di eniyan wọn ọrọ pọ laarọ ita maa sọ o ẹyin ara ilé ọwọ ẹrọ ló yẹ ká fi wọlé ọrọ ẹfọ máa ń wọlé ọrọ yìí ẹrọ náà ni o ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ ó ṣẹkàn ní ààhin torí èmi fúnra gẹ́gẹ́ bí ẹnìkan mo mọ wọn tìrì lára o àti àbàdo rí wọn fọ láì jáde láì pààyàn wọn ni ká máa ra epo lítà kan ní 1400.
0: kan bi se lojumare te mo ra 1400 liter kan to eh oloye le kan san ni nbe ti ni 141 ni ke mo ra un e je wa se adua mo sa adua kan ni lo arire mo se kin to ku nbe kin to mo bo Nigeria wi pe to oro yin fe da bi omo elegun ni tin je ran omo eleran ni tin jegun baye
1: e jo sir tele lo njegun tele lo njegun egun ni ka se omo
0: kan bi se
1: magbe se omo wa nu egun
0: kini wa nje bayi
1: ah alaye me na fe ma ro se lenu bayi o ye pe na fe ma ro se
0: lenu won beran won gbegun
1: oko oko gba eran
0: okay
1: on da pomo
0: Je vous laisse dire. What are
1: you? What are you? What
0: are
1: you? C'est nous, on va vous dire. On va dire que. Ya ye gbere ta fe je ko ma je lo ta bara una je je ba ni yen
0: to
1: eran to de se jobo jowo lo ye ka wa je do eran yen won gbe
0: abise lo de mari
1: se bele yen won fi pomo di
0: won to wa ba yin fi pomo si
1: a no ko fi pomo si wa ti gba e se wa ni je kan ni egbegun ko ma sa yin mo
0: abise
1: lo egbegun kan tu yin so mi lara o se afani ni egbegun yen lo re fun yen pe
0: ita won ri pe egbegun tun ba yin lara
1: egbegun yen lo re fun yen pe mi se je de ba ni yen iye pe ile du ni oro si wa le
0: mi bayi abisho lo du mare ije ku je lele won to olohun o gbo nje ya lenu Nigeria
1: o
0: to e ka ro gbogbo omo Nigeria ajire bi eh oro Nigeria ye eh yo aja jomo fi rerin ka mo yo tori pe ani gbagbo pe ojo eh ayo nbo on lasi olodumare puti wo ki somo won odudu to bo ba ya imole yo tan okokun yo si pora lasi olodumare Nigeria yo dun o yo si da a o so mo loku be ni a ni simoko ya re se igbagbo pelu mi sa ti ona be ba ti gbagbo a jori oko olodun na ni to oloye le ko so ni
1: baba
0: o ye ba nke awon omo Nigeria
1: e se eyan ara le eyan lara wa ore yun ololufe si ololufe yin olale kan san ni ona ti de sori kan ni yi lara yi eyin ti olohun fun lore fe lati ba se ti ose to lo ti mo de pe e gbadun ara yin e wa ijoko to da ke fi dile lati bara olohun ose yi a to dun ju ose to lo lo tori nkan ti jan won ara won Nigeria o a gbodo ma yo oro so won ba e ka ma so ni sansan eye o kiri eye
0: eye o kiri eye
1: eku o kiri eku
0: kabisi
1: eyan fun bi o rin eyan eku ti n kiri eye eyan ti wa n kiri eku
0: eyan n kiri kini
1: jojo eku nkan ti sele Nigeria
0: ọmọ ènìyàn Nàìjíríà nílò ìtúsílẹ̀ náà nù.
1: Gidigidi. Ìfàgọ́dà àfẹ́sọ́pá wà ní ògbè ọkùnrin ṣùgbọ́n ó yí àwọn tó ń gbọ́.
0: Kábíyèsí olódùmọ̀.
1: Ó yí wọn jù mí lọ.
0: Kábíyèsí
1: olódùmọ̀. Nǹkan ò lọ bó jẹ́ kó ṣe máa lọ Nàìjíríà.
0: Olóyè lè kàn sọ ní ẹ̀jẹ̀ kí n bèrè ìbéèrè iná. Kò sẹ́ni tí ó mọ̀ àfẹ́ tí ó bá parọ́ tá a sì mọ̀ tanra wa lóko wípé nǹkan ò rí bó ṣe yẹ kó rí Nàìjíríà. Dákun ṣé kò sí owó Nàìjíríà ni.
1: Kì í ṣe pé kò sí owó Nàìjíríà.
0: Kí ló wá ṣẹlẹ̀?
1: Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bàbá. Owó pọ̀ jù Nàìjíríà.
0: Hai.
1: Bó ṣe pọ̀ jù tó.
0: Ẹyin o.
1: Ló tún ṣe ha tó ló ṣe wọ́n tó.
0: Owó pọ̀ jù.
1: Ó pọ̀ jù. Bó ṣe pọ̀ jù yẹn náà ló tún ṣe wá ha tó.
0: Kí ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí dáadáa.
1: Ẹ ṣe bàbá. Àwọn ọmọ Nàìjíríà ní tí ọ̀rọ̀ dé láàárọ̀ àwọn kọ́lẹ̀ kó máa ráhùn pé kí la fẹ́ jẹ́ kí la fẹ́ mú.
0: Má
1: ṣe àlàyé fún yín.
0: Kò yẹ kó sí tálákà Nàìjíríà.
1: Nbílẹ̀ wọ́n kéré wọn. Ọlọ́run ò gbà tọ́lọ́run gbé Nàìjíríà kalẹ̀.
0: Ẹyin o.
1: Kò gbèrò wípé ẹnìkan wà bẹ́ẹ̀ yẹn tí ò nílé fẹ́ lábóṣe wò. Ọlọ́run gbé Nàìjíríà kalẹ̀ ní ọ̀nà wípé kí gbogbo àwọn aráàlú àgbáyé tó fi gbogbo wọn tó fi kàn wọn aláwọ̀ funfun.
0: Ẹyin o.
1: Àfi káwọn dé Nàìjíríà káwọn tó lè jóyàn láyé.
0: Ẹ̀dọ̀ ibi tẹ́ ẹ dé òmò fẹ́ kẹ ṣàlàyé dáadáa. Ọlọ́run gbé Nàìjíríà kalẹ̀.
1: Àgbékalẹ̀ tọ́lọ́run gbé Nàìjíríà fún.
0: Pé kí ilẹ̀ aláwọ̀ funfun Amẹ́ríkà.
1: Aláwọ̀ òyìnbó Amẹ́ríkà, Britain, France.
0: Ẹyin o.
1: Kọ́ni lọ́kàn gbé táwọn ọ̀bàrà sí ìdè Nàìjíríà wọn ò lè jóyàn láyé.
0: abisho
1: tolorun da si nigeria
0: ke se wi pe ko mo nigeria o mo japa lo
1: ohun ti nigeria fe lo si be eyin to te wa si be te wa nse ise ta wa o le se ibo lu nse ri gan e ja lo bi lu nse ri ka lo be ojo meta o se ka para si le
0: abisho
1: be le ko se ri bo lu agbe kale tolorun fun nigeria ni
0: oh
1: agbe kale ti olorun fun nigeria ni e
0: bo wa lo gun gba wole
1: ibi to gun gba le na mo fe so a ni awon kan to je pe won alapa ma sise ni won o le ole ni won ṣùgbọ́n torí pé wọ́n ti ní àǹfààní kan àbí mìíràn láti wà ní ipò kan wọ́n wá lérò pé gbogbo nǹkan tó wà ní orílẹ̀-èdè nàìjíríà pátápátá àpọ̀ ara wọn nìkan tó tọ́ sí ibi tí ogun ti wọlé sí nàìjíríà lára
0: nìyẹn
1: àwọn tó ń darí nàìjíríà ò ní lọ́kàn pé àwọn ń darí nàìjíríà torí ìlú wọ́n rí wípé àti ìlú o àtàlùmọ́ní ìlú o àti àwọn ọmọ ìlú o bọ́lọ̀ ń jogun wá fún wọn ká máa sìn wọn ibi tí ogun ti gbà wọlé nìyẹn
0: ẹni
1: sáré fọ̀rọ̀ tíntín nìkan
0: kọ́ ọyẹ fi kún
1: iye tí wọ́n ń ta epo ní ọjà àgbáyé ní èní yìí ìjọba lérò ìbòlédè bẹ́ẹ̀ máa ṣàlàyé fún yín ní àgbékalẹ̀ tí wọ́n ṣe fún àbá ètò ìṣúná ọdún yìí iye tí wọ́n lérò pé àwọn máa rí lórí iye epo ní $64.85 nílẹ̀ tó mọ́ láàárọ̀ báyìí epo gbẹ̀rúnlé $105 ni ìyẹn ní pé lórí àgbá kan lẹ́yìn tẹ́ bá ti pa owó tẹ́ lérò pé ẹ fẹ́ pa tó ti pé $40 tó lé tó ṣe $40 tó ti wá gorí ẹ
0: níbi èrè
1: bẹ́ẹ̀ni lẹ́yìn tẹ́ ti pawó tẹ́ lérò pé ẹ fẹ́ pa iye tẹ́ fẹ́ pa gangan ó jẹ́ $64.85 ìyẹn láfi gbé bọ́jẹ́tì kalẹ̀ ṣùgbọ́n léni yìí epo ò dúró ní iye yẹn $105 gbé ẹnu lé ìyẹn níbi tẹ bá ń ta jálá kan lẹ́yìn tẹ ti pawó tẹ lérò tẹ fẹ́ pa gangan tí wàá rí èlé $40 lé lórí
0: ṣẹ̀yìn
1: pé gbogbo gbèsè jẹ́ kí ní ti nàìjíríà jẹ́
0: ẹ̀yẹ
1: ká máa rọ san ni torí owó ti kúnlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ kò wá mọ́ bẹ̀ yẹn o ìjẹ́ yìí mọ̀ wípé lórúkọ treasury bill lásán àti bond bá a ṣe pariwo tó ní last year kì í ṣe burú tán yá o owó tán yá lábẹ́lé ẹ pè sọ́nà méjì ìkan bẹ̀ n fẹ́ sọ fún yìí treasury bill àti bond ní last year tá a pariwo tá a hólé wọn lórí títí bí a ṣe ń ṣe nǹkan bí eléyìí báyìí kò dáa wọ́n pa $12 trillion lówó tán yá lórí ẹ̀ka treasury bill àti bond ní ọdún tí a wà yìí tó jẹ́ wípé owó epo tí wọ́n rẹ́kẹ̀rẹ́kẹ́ tí wọ́n ti pawó yá mọ̀ àwọn tí kò yáwó mọ́ ìjẹ́ yìí mọ̀ wípé wọ́n ti yá ₦24 trillion lórí bond àti treasury bill nìkan bọ́ndẹ̀ ṣe ń yá owó yẹn àrọ́wọ́ já ẹ̀ ní ẹ̀ka ìlera ní o ẹ̀kọ́ asòròsọ ládùúgbò àwọn fẹ́ẹ́ lọ strike gbogbo ẹ̀ kan ti wá jẹun pọ̀ owó ti pọ̀ lẹ́bi rẹ́rẹ́ táàkì tí wọ́n ti pa lọ́wọ́ èmi àti níparí oṣù kẹjì ọdún yìí $27.1 trillion ìbò lẹ́kọ́wọ́ yìí sí ṣe kó lọ sánmọ̀ ni abẹ́lẹ́ fi ń ṣe kòtò abẹ́lẹ̀ àmì ò rí owó yẹn tí ìbàdẹ́ rí ọ́yẹ́ kí lè sọ pé wọ́n ti lù ú pọ́npọ́ nìyẹn torí bẹ́ẹ̀ ṣe ń pawó lẹ́yìn yáwó lẹ́yìn pawó lẹ́yìn yáwó àmì nàìjíríà ò dẹ̀ lè rọwọ́ fi sẹ́nu owó ti lọ síbi kan
0: nìyẹn èèyàn
1: jowójowó ni
0: èèyàn ni
1: tó bí eyín tá a ṣe tù ló wà lẹ́nu ẹ̀
0: abẹ́ṣọ́
1: eyín tá a ṣe tù
0: ló ọ̀rọ̀ yìí tí ì yé mi o ọ̀tọ̀ ni wípé kéèyàn sọ pé kò sówó ká mọ̀ ń yáwó kódà béèyàn bá sọ pé kò sówó gan tá à ń yáwó a gbọ́dọ̀ mọ̀ rí parẹ́ owó tún wá ń bẹ́ ńlẹ̀
1: ju nǹkan tá a lérò lọ
0: ẹ̀yin o a tún wá ń yáwó
1: ju nǹkan tá a nílò lọ
0: ìyá sì tún wá ń jẹ wá
1: burúkú
0: àbí ogun kan dúró ti nàìjíríà ni
1: kò sí ogun kankan tó dúró ti
0: kò sógun kankan bí kan
1: àwọn olóṣèlú wa ni ipa àti agbára ojúkùlé nàìjíríà lọrùn
0: ipa àti agbára
1: àwọn ní principality tó ń bá nàìjíríà jà
0: àwọn téèyàn fojúrí mọ̀ nù
1: eléyìí afojúrí wọn o
0: afojúrí wọn
1: a mà àdírẹ́sì wọn a lè lọ fi ra mà àdírẹ́sì wọn
0: kàbíyèsí
1: ọlọ́run ṣe wa
0: tó bá wá jẹ́ báwọn ọlọ́run nìkan onígbàni ọlọ́run ó gba nàìjíríà
1: àwọn káwọn nàìjíríà náà gbára wọn ọlọ́run orílẹ̀ èdè wà láyé
0: ọlọ́run ti ṣe tiẹ̀
1: bàbá orílẹ̀ èdè tọ́lọ́run dá sórí ilẹ̀ àlàyé yóò lọ síbi ìgbà nàìjíríà jẹyọ kan nù wọn nínú ìwòye tèmi tẹ bá bí mí nínú kọ̀ọ̀rọ̀ kan máa sọ fún ọmọ nàìjíríà lọ́lọ́run ó lè jọ sọkúsọ ma ta bu po olohun ko ri be o
0: awon iwe mimo kan gan fide e mole pe eyan lolohun re tori pe olohun ti fun eyan lagbara
1: se ri baba nkan ti olohun fun nigeria
0: eyin o
1: te ba jere ri 50 po o le ma ti to nkan to wa nigeria nikan o le le jama nigeria ko si nkan na laye to nso do ni nkan lo mo ni ti o si nigeria ohun alumoni kan bayi ti ko si nigeria yi e le ri sibe sibe na iya nje awon nigeria bi eni pe won ni ga won ni gori ti won de ni gbogbo nkan ta fi nje eyan lori ile alaye yi nkan kankan tolorun wa ko ti o fun wa to e ka fun ra wa ti be lai lai ko de ni wa fun wa na ni ajari re
0: funra wa la yan
1: funra wa la ma yan olohun ni so kale ko wa so re di ene kiyama
0: oro yin se je mi ni o
1: wa funra ra wa la ma fo wa ra wa nje ta fe ta mo pe ohun ohun alu da ni yi o alu fun anfani ori di ata omo olu
0: baba wa re nikan to je pe ohun fi a je wa gbo to aya o wa wa gbo fun wa wi pe to ohun to fe sin wa o
1: iroyin be yen ati mo pe ka ni ibon ale dalebi and to ba gba owo yen
0: eyo
1: to de tele bo n fe dibo fun le to ti mo pe ka ni
0: eyo
1: o lo po nu ora mole
0: ka bi se olodumare aba to ra won to dibo se be
1: o iru yen be mo gbe nu to nkan tan se olufin so so ro pe yen fe yo so nbe o po nu ada da ndudu e da nu re yen be
0: ka bi se olodumare
1: ba ya re je o ti mo ka o tun gbe je lowo ka
0: arun
1: enu pa ni
0: bi ji in temi je mo n case ni wi pe en to lo ti e lo wo wi pe e fun mi 10,000 20,000 na ke se ko san mo na fun na tele o
1: ke te mi so ni pe en to je pe nba ti isojo iro
0: en yo
1: owo yin su bi le bayi owo yin bi ko beto sin lara o ba dojo ibo omo ya mi padi mi
0: kabesi
1: dibo fun mi okay je nbo lowo nba na dibo fun mi se bo ti ri yan tan bi oponu ti nkan re o to si
0: kai
1: o se le firu e lo
0: kai o ti ri bi wi pe nkan re o to si
1: bene
0: to mo ti fele on yo oya o e je ka dabara bo sekere lo ro to ni ko bere si poto fun e le ni yoyoyo a fe wo agbo oselu lo laaro toni a si ni awon oro to po nbe ta fe gbe ye o e mo gbagbe o pe a fe mo se ni alafibo bo ba tu lagbara olohun bo ba tu dijo mejo a tu gbe awon oloselu wa amo baba ti gbe won wa eja tu fi asiko le ka tun jo wo awon oro kan atawon oro kan tori pe eyi ta wa ti yin jo nso o se pataki jo eyi ti opolopo oloselu ti won so fun wa lo opolopo oloselu iro ni won wa mo npa enikan lara awon oloselu wa na Nigeria ni o oni awon oloselu opuro la won ero Olorun ba mi pe opuro ni yin ke
1: professor are so
0: to mo wa wo pe boya Olorun lo mo mo ti ru oro ba njade lenu won kawo omo Nigeria ka le keko sugbon gba mi toro gidi ba jade lenu won to ye ko si wa niye ijeje mo kawo omo Nigeria ai ki esi re
1: nla fi ma rin
0: a fi sawada ni to ati so npa ti won pe won ti so o toro fun wa awa la se kini
1: la tele
0: to la ro to ni awon oro kan ja dududu lotun lo se nipa egbe oselu akodo egbe oselu alatanpako atanpako la fi njuwe okan o ti yeyin ba egbe oselu akodo ninu ose eyi ti tenu bodo lo ye kon lo la gbo awon awuyewuye kan pe oludije ninu egbe oselu akodo ohun ta ro pe o ti jerodo lo mume awon ni keti je lo ko tun ti je pada wa to ki a wa ni ohun ti n sele won ni gbogbo eyan lo ti nigbagbo wipe Alhaji Oriyomi Hamsat oni oludije ti egbe ti won si ti fowo si lasiko ye ti ajo INEC to si ti so wipe to awa ti ri o awa ti mo iwo gangan ni omo oye àmọ́ àwọn kan ninu egbe oselu accord ninu ose yi boya kin so wi pe awon ti won je bi oloye egbe ni ipinle Oyo ni ahin oni won tun gbe oro kan jade wi pe to ogbeni Busari oni omoye o ki se ori omi amsati mo o Busari on omoye o ti gbogbo eyan mo se gudugudu on lomo ya won o oro wa di anfa lotun anfa lo se be ni awon igun otun so wi pe be ko igun osin so pe be ni amo awa gege bi oniroyin ta si tun ni se pelu oro eto oselu e ti mo wi pe eto oselu leleye anilo lati tana wa di oro hun kini sele atana wa di oro o a se kan si igun eyi ti se ti alaji ori omi amsati en to si ba wa soro ona ni akowe ipolongo fun egbe oselu akodo ni ipinle Oyo ebi won ni egbe ni ipinle Oyo lo se no o da na eja kan si eni tin se akowe ipolongo fun egbe oselu akodo ni ipinle Oyo a kan si akowe ipolongo egbe akodo ni ipinle Oyo o tun won ba wa so ejo laaro yi bakan na lagbe oselu la wa ni ose eyi tin tenu bodo yi na ni ni egbe oselu APM awon na mo si ile egbe won ni Abuja nibi tun o ti mo ri si oro eyi to ni se pelu ipolongo eto edibo fun ipo are iyun e si se tutun mo gbogbo ala ti mo wi pe gomina wa ni ipinle Oyo ni ahin onimero Seyi Makinde awon ni won yo sibombo ninu egbe oselu APM wi pe awon na fe ronu o oro Nigeria ya won ko won fun awon na ni ori ofe lati tuko orilede Nigeria to amon ti mo fe ka wo nbe re egbe oselu NDC ta lomo e ti won fun ipo are ogbeni Peter Obini amon mo ke si nkan kan nigba ti egbe oselu APM ti won si ile egbe won fun ti ipolongo idibo are amo ri Peter Obi nbe a joko ti gomina ipinle Oyo be ni won jo rerin muse ni won jo kira won ti mara won nigbagi a wo yi pe oro yi o fe ye mi mo o ore kini ajamba ekun se ore kini olondo ni nba ekute ilese omo oye fun ipo kan na lati nu egbe oselu ototo ikan wa nsi ile egbe ti won fun ipolongo are elomi wa wa be oro yi o fe ye mi boya kin wa tare se oloye le kan so ni yo ye awon ti won tori pe won jina sabuja o si se ko je pe lojo ina awon na nbe nbe
1: mi o si nbe
0: e si nbe o da na bo ba tasiko e mo salaye to nkan kan na to a sele ni ipinle Oyo ti wa nbe ranse Olorun alaye kan won se ojo ibi ayeye ojo ibi nibe ari gomina ipinle Oyo ari awon gomina mi na a tun ri eni tin se are nigba kan ri ni orilede Nigeria Ebora Owu baba oloye olosegun Obasanjo awon na wa nbe won wa pe baba pe baba e wa gbe enu si mike o eyin na gbe enu si mike e ba wa fun awon eyan ni oro ikini ni baba ba bo sori pepele baba ni e wo ni ayin o emi ki o gbe enu si mike nitori pe kini mo ni en to dangajia ti nbe ni ori ti nbe nkale toro da si lenu beyan ba si ti ni awon omo to se fi yan gan teyan le daruko ti teyan le da teyan le ranse wi pe mo lo beyan ba ti o waju ero le ba mi nda babo wa soro lọ̀rọ̀ bá da gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí sọ wípé tí èsì pé Ọbásanjọ́ endorse gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ààrẹ báyìí àbí kí ni ṣe mọ̀ pé àwọn èèyàn wọ́n ní oríṣiríṣi bí wọ́n ṣe mọ́ ń túmọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà mọ́ ń túmọ̀ ọ̀rọ̀ irú nísìn Stephen Ige tó dé káàpù tójú tó tún wá gbé fi ìgò wá gbé sí ọ̀gọ́ ojúlèèyàn gbégò sí nígbà wọn ó gbégò tiẹ̀ ọ̀gọ́ ló gbé sí báwọn èèyàn bàbá túmọ̀ rẹ̀ nísìn wọn ó fún ní ìtumọ̀ lóríṣiríṣi ni àwọn èèyàn fẹ́lẹ̀ náà ní ìtumọ̀ títí ẹ̀ náà àtàwọn nǹkan mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ kan jábọ́ lẹ́nu àwọn gómìnà kan nípa ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ orí epo ọ̀rọ̀ ohun ó sì jẹ́ ọ̀rọ̀ tó ṣe pé ìgbà téèyàn gbọ́ ìsì ń tààyàn létí pé ṣérú ọ̀rọ̀ báyìí gbọ́dọ̀ mọ jáde lẹ́nu àwọn tí wọ́n jẹ́ bí aláṣẹ àti alákòóso wa kì í tí ìwà yé mi bóyá inú ló wá bí wọn ẹmọ pé nígbà inú bá bí yàn ní àwọn ìgbà míì èyàn mọ ìgbà tí ó sọ nǹkan mẹ àmọ yóò yí olóyè lẹkàn sán ní torí wọn súnmọ wọn dáadáa.
1: mi ò súnmọ o.
0: o rò pé ọrẹ yín ni gómìnà ìpínlẹ ogun ni.
1: ọmọ nàìjíríà mo bá ṣe ọrẹ.
0: ẹ mọ gómìnà ìpínlẹ ogun. o rò pé ẹ sọ pé ẹ jọ.
1: àní mi ìfẹ́ mọ̀ ṣe. mo sì pàdé láàrin kíní kan àti kíní kan.
0: ok ok ó yẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀.
1: Ọ̀rọ̀ kan súyọ lórí pé ó ṣe owó ìrànwọ́ kò ṣe owó ìrànwọ́. Àwọn kan láwọn fẹ́ dá padà. Àwọn kan ní kò lè ṣe é dá padà mọ́. Kákọ́ ọmọ láti orí àwọn tó ní kò ṣe é dá padà. Ìbéèrè jẹ́ ká bí wọ́n ni pé ṣé ó tẹ́ wọn lọ́rùn. Báwọn ọmọdé ṣe máa bẹ̀rẹ̀ sí ń ra ìbò láti owó tó kéré jù báyìí ni wọ́n ń fọ̀ láti ẹni yìí lọ. 1,400 naira.
0: Kàbíyèsí Ọlọ́run.
1: Fún lítà kan. Lítà kan.
0: Kàbíyèsí Ọlọ́run.
1: Ẹ wá ní pé láwọn ewédú wọn irú wọn.
0: Pé epo bá ti wọ́n gbogbo nǹkan ni ó wọ́n.
1: Dandan ni. Owó nǹkan kankan tí kò kì í affect. Ẹyin owó afẹ́fẹ́ táwọn mẹ́sìn mọ́.
0: Kàbíyèsí.
1: Ó máa kan wọ pure water.
0: Kàbíyèsí.
1: Akan owó mẹ́.
0: Ẹ̀dọ́ àdìtú lọ̀rọ̀ tẹ sọ yìí o. Owó afẹ́fẹ́ tà
1: nìkan ni
0: wọn àti ẹ̀sánwó rẹ̀.
1: Ó náà mò ń sọ ká ní pé ọlọ́run òjò ọlọ́run ni ká ní bọ́ wà ará ìdúró wà ní wàhálà àmà sanwó ká tó mẹ́nu.
0: Kábíyèsí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ bá ń kí ọlọ́run níbi tó wà. Kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run.
1: Ẹ ṣe bàbá. Àwọn tí wọ́n ní kán dá padà. Èmi ò lè dá wọn lẹ́bi o. Torí mo ti máa ń sọ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ tó wù bó wá fi lè ga ju 250-300 lọ kò lè mú yẹsùn àmọ́ nàìjíríà kí ṣe pé ẹgbẹ́ wọn ni mo sọ tí owó epo
0: ẹyìn
1: tó wá fi lè ju 250-300 lọ nàìjíríà yìí wà láìkan lè mú yẹsùn kì í ṣe pé
0: kì í ṣe pé
1: kì í ṣe pé
0: ṣé bóun là ń rí yìí.
1: Ó ti fojú hàn gbogbo ìlú ló ń pariwo òróra ara ń kan everybody ara ń ta everybody. Èmi fúnra mi gan mo ṣàbáyé gan ẹ bá tẹ mọ́lẹ̀ gan mo lè dín yín wọn.
0: Everybody ń kan ra.
1: Everybody ń kan ra. Ọ̀rọ̀ tí wàá ń pín àwọn kan ní ẹ̀dá padà àwọn kan ní kó máa lọ fẹ́. Ká tó bẹ̀rẹ̀ sí sọ àwọn tí àwọn olóṣèlú tó fẹ́ díje. Bí kan dá padà bí kan máa dá padà. Ẹ kàtí ọkọ sọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ògùn sọ ní bẹ́yà jẹta bí nǹkan ni. Àlàyé gómìnà kò kú. Gómìnà kò kú. Gómìnà ò sọ̀rọ̀ bí àgbàlagbà tí nǹkan wà ní ìjọba kó wà lókè ara ẹ̀. Ọ̀rọ̀ tó sọ yẹn.
0: Kò dá.
1: Ọ̀rọ̀ tí ò yẹ kan bá lẹ́nu tó wà ní yàbá apá òsì gan ni ló ń sọ lẹ́nu.
0: Kí wọ́n sọ ná.
1: Kò ṣeé sọ. Àfi tàbá ni kì í sọ.
0: Ẹ sọ, ẹ sọ. Nígbà wọn ti sọ.
1: Èmi kọ́ mo sọ òun ló sọ.
0: Òun náà mo sọ. Nígbà gómìnà ti sọ.
1: Ó ní. Wọ́n láwọn kan ní táwọn bá wọlé àwọn adáṣọ́ sí ìdí padà. Ṣé wọ́n ń ya.
0: Èpè wọn sẹ́.
1: Ó ní ṣé wọ́n ń ya kinní kan ni. Lẹ́nu gómìnà tó dẹ̀ ń pariwo fẹ̀ fún sọ̀rọ̀.
0: Ṣé wọ́n ya kinní kan ni.
1: Bẹ́ẹ̀ni. Láyé bó ṣe sọ̀rọ̀ bó ṣe bọ́sà lẹ́nu ẹ̀ ní pẹ̀lú máikrófóònù lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń pariwo burúkú burúkú burúkú burúkú. Mo dẹ̀ wọ pé torí Ọlọ́run. Báwo Nàìjíríà ṣe kérò mi? Báwo Nàìjíríà ṣe kẹrin mi rò? Eléyìí ò yẹ láwùjọ èèyàn abọ́sibọ́ sí ipò gómìnà. Nǹkan tó bọ́ síta lẹ́nu ẹ̀nìyàn o. Nǹkan tó bọ́ síta lẹ́nu ẹ̀nìyàn o. Ṣé wọ́n ya kinní kan ni? ola won gomina ola won ja fa ni pa won rowo to po owo ti po lo do awon ibo lo ti rowo se airport airport yen olorun mo pe iye ti won ya lori airport yen lẹyìn tí wọ́n ṣe gbogbo ṣe sọ́bsidì kò ṣe sọ́bsidì ó lé ní 130 billion.
0: Ká pé owó epo tiẹ̀ wọ́n tára sì tu ọmọ Nàìjíríà lábala
1: mi.
0: Ṣé bàbá mọ̀ mọ̀
1: pariwo? Ó nípa kínní kan ṣe kínní kan nǹkan tí ó rọrùn fáwọn gómìnà nǹkan tí ó rọrùn Nàìjíríà. Ìjẹ́ yìí mọ̀ pé nípínlẹ̀ yẹn kí wọ́n tó yọ owó ràn wọ́n lórí epo. Gbogbo gbèsè tí ìpínlẹ̀ Ògùn jẹ ní December 2022 ó jẹ́ 270 billion naira. Kan tó yọ sọ́bsidì nìyẹn.
0: Kàbíyèsí.
1: Nígbà tó ń yọ sọ́bsidì tán. Tówó ti pọ̀ lápò ìjọba.

0: government to some of whom water at Allah, when you found governors in and they were there, the woof, and you go celebrate, you know,
1: and you.
0: Láàrin ọ̀tọ́jọ́ subsidy sísìn yìí gbèsè ìjọba ìpínlẹ̀ ogun ó ti fò láti 270 billion lọ sí 494 billion naira.
1: Ó rò pé yóò jà wálẹ̀ ni.
0: Àdàfin bàbá mi.
1: Ṣé bí wọ́n ní owó ti pọ̀ nílẹ̀ ni?
0: Ṣé ni mo sọ̀rọ̀ kẹ́lẹ́ bọ̀dá fẹ́gbẹ́ rẹ̀? Mo nípa àwọn tí wọ́n ṣàkóso wa, wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni pé àtìlú o, àtàlùmọ́ àtàlùmọ́lú ìlú o, pé àpò ọlọ́run kò rúbú ẹ̀ sí. Kí ọdún tó parí bàtà àwọn òye wò ó, wọ́n ní kò sí bí òṣèlú wọ 532 billion. Ní ẹgbẹ́ ìṣe tíjọba ìpínlẹ̀ Ogun jẹ́, ẹni yìí ló wá ń sọ pé ṣé àwọn tó fẹ́ dá sọ́síìdì padà pé ṣé wọ́n ń ya kinní kan ni. Yàbá pa ó sì ló ń sọ ọ́ pé ṣé wọ́n ń ya kinní kan ni. Lẹ́nu gómìnà torí ọlọ́run. Lẹ́nu gómìnà. Ẹni tí mo dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ fún yín yìí, mo rọ àwọn èèyàn pé kí wọ́n lọ wò ó, pé kọ́kọ́ ìyẹ̀wò lórí ayélujára. Pé kí ni àwọn kan náà tí ọ̀gbẹ́ni yìí ṣe ní Florida ní 80s. Ẹ̀ka ìtọ́ ajábọ̀ lẹ́nu yìí.
1: Ọ̀pìṣẹ́ ọlọ́run.
0: Tó wà àti àwọn ọlọ́pàá ìlú Florida àti Miami tó wọ́n jọ mú mọ́ra wọn lọ́wọ́ ní 80s. Ẹ̀rọ abáyìn pé ṣé tó jẹ́ káńsílẹ̀ ọ̀hún lómi rẹ̀. Lọ sí ipò gómìnà. Ká fò látorí tiẹ̀ ká bọ́ sọ́dọ̀ àwọn ní òṣèlú. A padà bọ̀ lórí ti Peter Obi tó lọ sí headquarters sí Ṣèyí Mákindé
1: sọ yẹn. Olóyè Lẹ́kàn sọ ní ẹja tiẹ̀ ṣe báyìí. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ tiẹ̀ bá wa ṣàlàyé ohun tí gómìnà ìpínlẹ̀ Ogun tó sọ ni. Torí pé à ń padà bọ̀ lórí ọ̀rọ̀ epo yìí. Ohun tí àwọn ọmọ Nàìjíríà náà ní láti dá sí ni. Torí pé kíni à ń pariwo wípé epo yìí ó wọ́n ara niwá. Bẹ́ẹ̀ sì ni niwá lóòótọ́. Ẹ dákun ẹ ṣàánú wa. Àmọ́ kàkà. Kò sàn itun burú sí ni. À ń ra 1-3 tẹ́lẹ̀.
0: Àkànra.
1: 1-3 ń gan
0: ijó kan. Bẹ́ẹ̀ jẹ́ ni.
1: Wọ́n ti ẹ̀sìn á fẹ́ kọ́ mi báyìí wípé ijó kan mo lọ sílé epo ni. Mo sì ní ń ra epo sínú kẹ́tẹ́kẹ́tẹ́ ìbálámù mi. Wọ́n sì bá ń ra epo sínú rẹ̀. Wọ́n bá ń ra epo sínú kẹ́tẹ́kẹ́tẹ́ ìbálámù mi. Nígbà mo sì lọ́jọ́ eléyìí ṣe mọ̀ pé kìí gbépo ọ̀tọ̀ ní nǹkan tẹ́mi máa ń fún un ṣùgbọ́n lọ́jọ́ yìí ó ní epo lòun fẹ́ gbà lọ́jọ́ yìí.
0: Gbẹ̀gídé tí wọ́n sọ yẹ gẹ́gẹ́ òun fẹ́ ga nu sí.
1: Ẹyin o, ìyìnsì fẹ́ bá lo agídí.
0: Kó mọ̀ lọ ja yín lẹ́sìn ìwé lójúgbó.
1: Mọ̀ lọ ja mi lẹ́hìn rónàrónà pé mọ̀ fẹsẹ̀ rẹ nínà. Ní bá gun kẹsẹ́, ó lè mọ̀ fẹ́ gba kẹsẹ́ mọ̀. Ó mọ̀ lọ, wọ́n ní bẹ́sẹ̀ bá ga ni mọ̀ lẹ́yìn wọ́n tún. Eléyìí tó bá lọ kọjú sí mi.
0: Wàhálà dé inú ọlọ́jà rírú ẹ̀.
1: Lójúgbó. Tọ́ lèmi náà bá ní kí n lọ tí ẹ ra.
0: Kẹ̀kẹ́ rúbọ ẹ̀ kó tó lóun fẹ́ rí ẹ fún o.
1: Ẹyọ ni mo bá débẹ̀. Ẹ bá ń rọ epo sínú kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù mi o. Ẹ lè gbà mí gbọ́ wípé in tí mo ní mo fẹ́ rà bó ṣe wọ́n tó ní lítà tí wọ́n ń tà á kò pé.
0: Àbó ti pé ni kó lè fogun pé.
1: Nígbà mo wá wo kíní mo ní.
0: Lẹ́nu sísìn yìí.
1: Lẹ́nu sísìn yìí.
0: Mo ṣe ń ra epo ni.
1: Ló ti lọ fìn. Ó ní kí n wojú mítà. Èmi náà wo mítà. Ó pé mo ní. Kíní yìí.
0: Ẹ̀dì gẹ̀rẹ̀ máa wọ́n bì.
1: A jọ kó mbẹ́ ni mo bá dàrú fún wọn. Lọ́jọ́ náà bàbá ni kí n farabalẹ̀.
0: Kẹ̀kẹ́
1: òun ṣe mistake ni. Wípé instead òun ò fi tẹ iye báyìí. Iye báyìí lòun tẹ. Ẹ pẹ́ wo nǹkan Nàìjíríà.
0: Ṣẹ́rí bàbá. Ọ̀rọ̀ yẹn pín sí méjì. Alákọ̀ọ́kọ́ gbogbo ọdún mo fi lè sọ wípé ó lójú ilé epo tó ń ta lítà kan lítà kan. Ó lójú ilé epo tó ń ta lítà kan ní lítà kan. Ṣé rí àwọn kan tí wọ́n máa ń kọ 4-liter keg.
1: Ẹyin o.
0: 5-liter keg. Wọ́n máa ń kọ́ sára àwọn gàrẹ́bà yẹn.
1: Ẹyin o.
0: Àwọn onílépo á sọ fún yín pé kíní yẹn ju 5-liter lójú 4-liter lọ ìrọ̀ ni. Tó máa fi kún dẹnu lẹ́múlẹ́mú báyìí.
1: Ẹyin o.
0: 4-liter ni 4-liter yẹn jẹ́.
1: Bísí
0: ọ̀rọ̀ fẹ́ràn bóyá ilé epo ń ta nǹkan tó gbé àbí kò pé ẹgbẹ́ kẹ̀yìn yẹn kọ́lọ́ fi ra 4-liters kí ọkọ̀ tó wà náà.
1: Bí púpọ̀ ṣe
0: lè tó. Agídí láfi kọjá half sókè.

0: ọ̀rọ̀ orin bàrí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ṣẹ mọ̀ wípé ìbéèrè ó ní bàrí béèrè nínú orin o. Ó ní ọmọ Nàìjíríà níbo là ń lọ? Ẹ̀yin olóṣèlú Nàìjíríà, ibo lẹ̀ ń kó wa rè o? Kẹ wa sọ fún wa. Ìjẹjẹ mọ̀ wípé ọ̀rọ̀ orin bí ìbéèrè ìbéèrè nínú orin yìí. Èmi ò mọ̀ tí rẹ̀ nìkan kó dáhùn rẹ̀ látijọ́ yìí. Ọmọ Nàìjíríà, ìbéèrè tí barista bí lè rè yìí. Ọjọ́ wo lẹ fẹ́ dáhùn rẹ̀ gan rí ná? Wípé níbo là ń lọ? Sáà mọ bí tá ń lọ gan. Òṣèlú Nàìjíríà, ó mọ̀ bẹ̀yìn náà lé èrè béèrè nínú orin. Wípé ń bo lẹ̀ ń kó wa rè é? Ẹ wá sọ fún wa. Ọjọ́ wo lẹ fẹ́ sọ fún wa ibi tẹ́ ń kó wa lọ ná? Tọ́ ìyá ń jẹ wá Nàìjíríà, bàrí níwọ̀n kọrin yìí. Kai, kai, kai, ṣé pé ìyá ń jẹ wá lóòótọ́? Olóyè Lẹ́kan sọ ní ọ̀rọ̀ nípa Peter Obi, ó lẹ̀ ń sọ ká tó lọ polówó ọjà. Èyí tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ epo. Àwọn àgbà wọ́n bọ̀, ẹ̀yìn àgbà náà lẹ sọ. Ẹni bíwájú ò bá ṣe lọ, ẹ̀yìn mọ́ ṣe padà sí. Gbogbo nǹkan láyé ìgbìyànjú ni. Bíjọba ṣe sọ pé àwọn ó yọwọ́ epo rọ̀bì.
1: Ọ̀rọ̀ ni.
0: Ẹja gbìyànjú ẹ̀
1: wò. Ẹ fẹ́ da padà náà. Ọ̀rọ̀ ni.
0: Torí pé láwọn àsìkò ọ̀hún nígbà tá à ń rà ní
1: 195, 185, 185, 185, 185, 185,
0: àwọn mí ń tà 200 nígbà ọ̀hún. Nígbà tá à ń rà ní iye ọ̀hún, a sì ń wò wípé ó tún lè tẹ̀wá lọ́rùn sí ni. Làwa wò wípé bóyá ká gbìyànjú ẹ̀. Nígbà táwọn ìjọba kan sì dé tí wọ́n ní ẹ fẹ́ ó dẹ̀yìn lọ́rùn, a ní bẹ́ẹ̀ ni. Àfi káwọn yọ owó ìrànwọ́ yìí o. A sì sọ wípé tọ́ bó bá jẹ́ pé lọ́nà ẹ dákun ó yẹ yín ẹ mú wa lọ ẹ yọ gbogbo wa sì ní wọn yọ.
1: Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan báyìí. Ṣé rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fara mọ́ kan yọ sọ́bsidì.
0: Kí n gbà wọ́n fẹ́ yọ ohun.
1: Bẹ́ẹ̀ni mi ìfọ́jọ́ kan fara mọ́ kan yọ sọ́bsidì lórí ohunkóhun. Lórí ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan mo fi ń ràn yín lọ́wọ́ yìí o, mo fẹ́ yọ. Ẹ jùbọ́ ìfẹ́ ràn fẹ́ tán ràn lọ́wọ́.
0: Wọ́n ní àwọn kan pé kò sí nǹkan tí ń jẹ́ sọ́bsidì.
1: Ẹ ṣe sọ́bsidì wà. Ṣùgbọ́n wọ́n di ẹrù burúkú lé lórí. Ìlànà tí Gulo Jonathan ń lò. Ìlànà yẹn di nílẹ̀ kò yé mi, kò múlá ká ìlànà rárá. Ìlànà bóyá ṣáà ló máa kó wá. Tí a bá ti gbé dé ìjọba máa san owó èlé orí ẹ̀ fún yẹn ẹ̀ta yẹn tó kéré. Nǹkan tí wọn ò kó wá, wọn làwọn kó wá. Ṣùgbọ́n ní Buhari ti ó ti ara Jonathan kẹ́kọ̀ọ́, kò ṣe bẹ́ẹ̀ ló máa gbé wá. NNPC nìkan ló ń gbé epo wọlé nígbà yẹn. Dangote ló lówó ju Nàìjíríà nígbà yẹn, kò lè gbé lítà kan wọlé. Lítà pẹtrol kan láyé Buhari, ẹ̀dá láyé kankan ò lè gbé wọlé. NNPC nìkan ló gbé gbogbo ẹ̀ wọlé. Tó bá ṣẹlẹ̀ pé wọ́n ń di ẹrù burúkú lórí sọ́bsidì nígbà yẹn, ẹ máa wọn tó ń ṣe NNPC ló ń ṣe ẹ ṣe fọ́gi mọ́ wọn lórí. Èyí tẹ̀ fún wa mú wàhálà àti ìdààmú àti rògbòdìyàn sínú ayé gbogbo àwọn ọ̀lú. Ẹ yọ. Káwá tí wàá jẹ́ pé ẹ yọ. Ẹ wá dúró lórí wípé ẹ ti yọ eléyìí tó jẹ́ àǹfààní kan táwọn ọmọ Nàìjíríà ń jẹ o. Owó nǹkan mí ẹ tún gbọdọ̀ yọ ọmọ nǹkan mí gbọdọ̀ wọ́n mọ́. Àbá má pariwo tó wà.
0: Fún wọn láwọn yọ sọ́bsidì kí wọ́n ní iná ìjọba o.
1: Bẹ́ẹ̀ni.
0: Bóyá wọn ó tiẹ̀ mọ fún wa lọ́fẹ̀ẹ́.
1: Bọ́n tiẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ iye tí à ń lò tẹ́tẹ́lẹ́ ká máa lò ńbẹ́ lọ. Nísìnyí báwọn ti kó ọ̀pọ̀lọpọ̀ sórí band A. Wọ́n láti 68 naira tí band A ń san tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti wá sọ 225 naira. Bẹ́ẹ̀ni. Ìyẹn fún band A nìkan nílẹ̀ tó mọ́lé ní ibàyẹn. Oṣù kìlá wa ṣùkẹ́ san
0: láwọn. Ayọ̀ owó ìrànwọ́ epo.
1: Ayọ̀ ti
0: ná. Ayọ̀ ti ná.
1: Owó táwọn skul ń gbà ó dínkù. Owó táwọn tíṣẹ́ ìrànṣẹ́ tún ń gbà ó dínkù. Owó pásípọ̀tì driving license gbogbo àwọn òkè téńté. Wọ́n ti sọ fún wa sí ń báyìí pé nílé tí yín báyìí ẹ̀ṣẹ̀ lè máa san 68 naira per unit. Ẹ̀ṣẹ̀ lè máa san 66 naira. Wọ́n ti jẹ́ kó yọ bí January ọdún tó ń bọ̀ yíyo everybody 225 naira máa san lórí unit kan fún ná.
0: Kò sí bandé, kò sí bandé mọ́.
1: Gbogbo yín pátápátá wo bandé lè máa san.
0: Bẹ́ẹ̀ni. láti January ọdún tí ń bọ̀.
1: Pẹ̀lú ìgbọ́dọ̀.
0: Ilé January nǹkan ládìbò ni.
1: Wọ́n lè sún sẹ́yìn pé oṣù kan àwọn oṣù méjì ṣùgbọ́n ọ̀rọ̀ di bọ́ta lẹ́nu wọn ó wá kú ó kú ká lò làákàyè wa ìyẹn nìyẹn.
0: Wọ́n ní fẹ́ kí ó jẹ́ January.
1: Wọ́n gbọ̀n ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ti bọ́ta.
0: Ok kẹsàn-án mọ̀ pé ọdún
1: ti ń bọ̀ o. Àwọn ló wá kù sí lẹ́nu láti gbọ́n àgbẹ̀ láti gọ̀ ìyẹn nìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe ní abala ti ìjọba pé eléyìí tó gbòógì yìí gbọ́dọ̀ yọ ṣùgbọ́n ẹni ti yọ. Ẹni pé owó nǹkan mi yóò fò sókè mọ́. Gbogbo nǹkan tí ìjọba ń ṣe pátápátá ló rẹ̀ ti fò sókè. Tó fi kan NIN. Bẹ́ ẹ fẹ́ sọ fọ́mọ Nàìjíríà ní lásán. Ẹ máa fowó ṣe ni. Owó tó ti wá lọ sókè ju èyí tó ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Láti proof ọmọ Nàìjíríà ní mí lọ́dọ̀ NIMC. Láti ń ṣe orí òye mi. Tani tí wàá ṣiṣẹ́ tí wọ́n dọ́dọ̀ ti àwọn tó ń gbé epo wọlé àti Dangote ní ìwà tó rọrùn. Iṣẹ́ Dangote ń ta epo fún wa. Gbogbo ẹni mo fi lè sọ pé ó ń di ẹrù léwa lórí. Bẹ́ẹ̀ni.
0: Ìjọ Dangote dé lọ́jọ́ kìíní àná alẹ́ olóore dé.
1: Ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ yìí kó yí àwọn èèyàn dára tààrà. Refinery pọ̀ Nàìjíríà. Refinery kéré Nàìjíríà. Refinery yóò sì rárá Nàìjíríà. Ọlọ́mọ bí kò ní ẹ̀kan ṣe pẹ̀lú bó ṣe máa bí kò ní wọ́n. Ṣùgbọ́n àwọn máa ń ṣàṣìṣe kan pé tí Nàìjíríà náà bá ní refinery tàbá ṣe refinery tìjọba ó epo máa wálẹ̀ ìrọ̀nà. Nǹkan kan péré lọ́wọ́ mú epo wálẹ̀. Ìpinnu ìjọba láti mú epo wálẹ̀. Nígbà tá a ní refinery kankan Nàìjíríà à ń ta epo ní 185 torí pé ìjọba fẹ́ kó wálẹ̀. Àti ní refinery tó jẹ́ pé lé ní báyìí nǹkan tí ó ń fọ̀ tó ń jáde níbẹ̀ ó tó fẹ́ tó bí West Africa lò. Ẹ̀gbádùn mi tó.
0: Àdóyè.
1: Ibo lọ sí wọn ń fọ̀. Ó yẹ kó rí wa ti pín bẹ́ẹ̀ káàkiri rí pé kì í ṣe refinery kankan ló lè ṣe.
0: Ìgbà tá a ní.
1: Bẹ́ẹ̀ ni ara 185.
0: Ara 185.
1: Gbà tá a ti wá ní tó gbé ẹyọ kan ní oṣù bí wọ́n ṣe tó ṣe bí refinery mẹ́wàá ló ń ṣe torí capacity ẹ̀ tóbi gan. Àti wọ́n ń ra epo ní 1400. Ó yẹ káàkiri wọ́n fẹ́ pé ìpinnu ìjọba láti subsidize nìkan ló lè fún wa ní owó epo tó máa kéré. Ṣùgbọ́n mo ṣe ń sọ lọ síbẹ̀ náà kò yẹ ká máa rà ní 1350 láti ọ̀dọ̀ Dangote tààràtààrà. NLC ti sọ̀rọ̀ yẹn rí mi tẹ̀mí gbọ́dọ̀ sí wọn lẹ́nu ṣùgbọ́n àwọn kan fẹ́ràn ara wọn sọ pé kínní yẹn ó wọ́n ju etí Dangote ń gbé jáde ó wọ́n ju iye tó yẹ kó máa gbé jáde lọ. Mo lè ti máa ń ṣe analysis yẹn ní ìbáyìí tààràtààrà ẹ jẹ́ kí n sáré ṣe fẹ́rẹ́fẹ́ fún yín láàárọ̀ yìí. Epo wà ní 104 káti pé ní 105 láàárọ̀ yìí. Dangote rẹ̀ nípò wà máa ta láti 1350. Ó wà ta ní 1350 láti ọ̀dọ̀ tó ń wá. Tá a bá fi máa gbé. Àwọn tó fẹ́ ta wọ́n á sọ̀wọ́n òṣìṣẹ́ wọ́n á fẹ̀hún òun náà wọ́n á ṣe gbàṣàwò àwọn àfẹ́ jèrè kò lè dín 1-4 ẹ mọ̀ bù kéré ni. Ìyẹn nìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé nígbà tí epo wọn gidigidi ọjà àgbáyé tó wọ 1119 Dangote ò ta ní 13 1175 ló ta lọ́dọ̀ tí ẹ̀ wá gbà yẹn. Nísìnyí tó wà ní 105 yẹn ó pọ̀ jù rárá kò yẹ kó ta ju 11 tó bá tiẹ̀ tó 11 lọ. Ní ìwé tèmi tí wọ́n fẹ́ ta lè ta ní iye ká máa ṣe gangan kò yẹ kó 1000 lọ́dọ̀ tí ẹ̀ wá. Ṣùgbọ́n síbẹ̀ ó ń tà fún wa ní 1350 nígbà tí yóò tí ìwọ̀n tó yẹ tó wọ́n dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dẹ̀ ṣe ń ta báyẹn ní 1175 ṣẹ́bi ọ̀rọ̀ ti fojú hàn báyìí gan wípé ọ̀gbẹ́ni arábí yìí kì í ṣe ọ̀rẹ́ wa. Ẹ wá jẹ́ kí n so ọ̀rọ̀ yìí mọ́ ọ̀rọ̀ tí gbajúgbajà orin ṣèwọ́ṣèwọ́ tó sọ ní àkókò tí wọ́n ṣe ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ sọ nípa Davido. Ó ní nígbà tí kinní yẹn ń lọ lọ́wọ́ àyẹn tó bẹ̀rẹ̀ sí ní tẹ oríṣiríṣi sórí Twitter nígbà yẹn. Ó láwọn kan pè òun tó wà nù ìjọba àti tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ìjọba pé kò òun máa tẹ̀ kinní yẹn mọ́. Bó ṣe ń ṣe ojú ayé sí ìrù tó fẹ́ ṣe mẹ́tò ń lérò pọ̀ fẹ́ ṣe nígbà yẹn pé àwọn kan pè òun pé kò òun gbẹnu dákẹ́ kò òun máa sọ wọn. Ó ní lára àwọn tó pè òun ní Dangote. Ó sọ bẹ́ẹ̀. Ó sọ èmi kọ́ mo sọ Davido ló sọ ó ní Dangote ń pè òun pé kó o máa ṣe nǹkan tó ń ṣe yẹn mọ́ lórí ìpínlẹ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ ẹ̀rọ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. ìbéèrè tó yẹ ká béèrè ni pé àjọṣepọ̀ olúwa láàrin ẹgbẹ́ òṣèlú tó wà ń ta sí yìí o àtàwọn tó wà ń ta sí yìí o àwọn tó wà sí tó ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ń sí yìí o àti dangote fúnra rẹ̀ kí ló so wọn pọ̀ tó fi di pé ó ń sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ yẹn ò kàn kò yẹ kó dá sí rárá ṣé ìyẹn la fẹ́ lè sọ pé ó fà á tí àwọn náà fi lè mú lọ́wọ́ kọ́ bí mr aliko owó tó ń gbé sókè yẹn ti ga jù ṣálá ọkọ nìyẹn ṣẹlẹ̀ nkejì ni pé gbogbo alamọ̀ pé ìgbà tó ń kọ́ kínní yẹn ó lana ó rẹ àpò ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní wá financiers káàkiri nígbà yẹn ǹjẹ́ a lè sọ pẹ̀lú ìfọwọ́sọyà wípé àwọn tí wọ́n ń ṣe agbọ̀nlú lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọ́n gbọ̀nà ẹ̀yìn dá sí bí ìwọ náà di ilé mi fún máa ṣe business jẹ́ kí n máa gba returns lórí ẹ̀ torí tí ìgbà kí n ṣe bẹ́ẹ̀ ká ní pé ọ̀dọ̀ wa ni loyalty tí wọ́n wà ní o nǹkan tó yẹ kán sọ fún wọn báyìí ni wípé mangute bá tiẹ̀ tí ì rí àrídájú a fẹ́ tọ pẹpẹn nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe yìí ò make sense yá gbogbo tó já sí èló gangan ni o fi ń pèsè nǹkan tó ń tà torí tẹ bá wo ìwà tí ọ̀gbẹ́ni yìí wù kì í ṣe ọ̀rọ̀ nàìjíríà kì í ṣe ọ̀rọ̀ petrol nìkan ẹ̀wọ̀n tó ń ṣe níbi cement náà àwọn èlò kan náà ló ń ṣe cement ọ̀rọ̀ yìí mo fẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ refinery ẹ̀yàn pàgbé ẹ̀yìn refinery àwọn tó ń ṣe cement nàìjíríà ò dín ní mẹ́rin wọ́n dẹ̀ ń bára wọn sọ̀rọ̀ iye price wọ́n dẹ̀ ń tẹ̀lé ra wọn tó dẹ̀ jẹ́ pé ilé iṣẹ́ ìjọba ti sọ fún wa tààràtààrà wípé iye tí wọ́n ń ta cement nàìjíríà pé wọ́n ń di ẹrù léwá lórí ni ilé ìṣèjọba yẹn wọ́n lágbára láti gbé àwọn iléeṣẹ́ yẹn ti pa wọ́n ti pa o ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn pé àwọn tó ń ṣe cement ń di ẹrù burúkú lé àwọn olórí ilé ọjọ́ kẹta sọ́jọ́ yẹn oṣù tó ti fi 2000 kún owó cement ayé àdẹ̀dùn iléeṣẹ́ yẹn mọ́ so ìbéèrè ni pé kí ló wà láàrin àwọn ará bíi àtàwọn tó wà ń jọba tó wọn kàn ń jẹ àyè ká yọ ń jẹ ìfàlẹ́ tuntun tó ti jọ òdẹ́yìn kejì sọ̀rọ̀ wọn.
0: tó ọmọ nàìjíríà lẹ́ẹ̀kan sí níbo là ń lọ òṣèlú nàìjíríà níbo lẹ̀ ń kó wàá rè ẹ sọ fún wa náà o ẹ já padà wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú akọọdù nípa rògbòdìyàn ọ̀rọ̀ tá a lè pè ní ohun tí kò fẹ́ yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà nípa ta ni ọmọ òye gangan nínú ẹgbẹ́ òṣèlú akọọdù fún ipò gómìnà tó ẹkú ti mọ̀ páwọ̀ ó tàn mọ́lẹ̀ sí nítorí yín náà ni àtọ̀ iṣẹ́ tẹ̀ sì ràn wá òun náà là ń jẹ́ o ta lọ́mọ òye gangan nínú ẹgbẹ́ òṣèlú akọọdù fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ a kàn sí ẹni tí í ṣe alukoro fún ẹgbẹ́ òṣèlú akọọdù gangan ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí pé ẹnu ọlọ́rọ̀ lọ́rọ̀ ti ń dùn o ṣebí wọ́n ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tá à ń gbọ́ lásìkò yìí látinú ẹgbẹ́ òṣèlú akọọdù ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ló ti jáde ajá kan sí ẹni tó jẹ́ bí alukoro wọn tó jẹ́ bí agbẹnusọ̀rọ̀ fún ẹgbẹ́ òṣèlú akọọdù gangan ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó mo kàn sí wọn o kí ni ohun tí wọ́n sọ bóyá ẹ jẹ́ ká gbọ́.
2: ọ̀rọ̀ olóòtú radio apostle ẹkùn ṣe takuntakun yóò máa ju yín ṣe mo sì kí olóyè sọ nínú stúdíò ẹkùn ṣe yóò máa ju yín ṣe o mo dẹ kí ẹyin ìyá mi ẹyin bàbá mi ẹyin ẹgbẹ ẹyin àbúrò ẹyin olólùfẹ oríyomi hamsaati ẹyin olólùfẹ alátìlẹyìn ẹgbẹ òṣèlú akọọdù káàkiri ilẹ àgbáyé akínyìn ẹṣẹ gan ẹkọ àdúró tiwa orúkọ tèmi ni badru idris oríyomi tí mo jẹ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú akọọdù ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo fẹ́ fi àsìkò yìí ṣe àlàyé gbogbo ohun tó ń lọ awuyewuye nínú ẹgbẹ́ òṣèlú akọọdù pé ta lọ gba tíkẹ́ẹ̀tì ta ni ọ̀gbà tíkẹ́ẹ̀tì ta lùdíje ta ni òkè sòlùdíje mo fi àkókò yìí sọ fún gbogbo wa pé ẹni tí ó díje tí ó dìbò tí ó sì wọlé tí ó sì dáadáa lábẹ́ ẹgbẹ́ òṣèlú akọọdù òun náà ni alhaji oríyomi hamsaat abdulrahman àwọn náà ni olùdíje fún ẹgbẹ́ òṣèlú akọọdù èyí tí ẹ bá ń gbọ́ lọ́tún ló sì yẹn awuyewuye ni tẹ́jẹ́ pé rọ òtú òbútù bẹ́tẹ̀ òun ni ẹ̀tànjẹ sàtánì lásán sí ni kò sí ń tọ́jọ́ pọ́ tó di àsìkò yí wá láti rí tí mọ́gàjì ìgbésọlá Sunday Paul tí ó pàdé àpòpọ̀ pẹ̀lú olóyè ọ̀nàrẹ́bù Yinka Dayo tó jẹ́ state secretary àti Prince Kọ́ládé Òjò tó jẹ́ state chairman àti ẹbù Nuru Okunola tó jẹ́ treasurer tí wọ́n ṣe press conference kan láti sọ pé Oríyọmí kọ́ ni ọgbà tíkẹ́ẹ̀tì irọ́ lásán ni irọ́ ni wọ́n ti ṣe fún àwọn ọ̀gá àwọn táwọn wọn wà ni. Láìdé ìnàpẹ́nu ìgbésọlá APC ló ń ṣiṣẹ́ fún torí ẹni tó jẹ́ principal rẹ̀ tọ́jọ́gà rẹ̀ APC ló wà. So torí tó tán ṣe pọ́nṣe press conference yẹn tán òun náà ni a rí tí wọ́n kóra wọn jọ sí ìlàjì níbi tí wọ́n ti lọ pàdé sàràfáàlì ìyẹn olùdíje fún ipò gómìnà ní abẹ́ ẹgbẹ́ APC. Ìgbésọlá ń ṣekú nínú àkọọ́dù lórí tó ń ṣẹyẹnu APC. So a ti mọ ibi tó ti ràn wá a sì rí fọ́nrán ibi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn tó jẹ́ pé ẹni tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn káàpù APC lọ́wọ́. So a ti mọ ibi tó ti wá ní ìgbésọlá ti ẹ̀kọ́ lè kò jọ wá lójúmọ́ iṣẹ́ APC náà ràn wá. Tàbá ìwà ń sọ pa ti àwọn olóyè Yinka Dayo àti Prince Kọ́ládé Òjò tó jẹ́ secretary ẹgbẹ́ àkọ́dù àti chairman àkọ́dù àtọ̀rẹ́bù Nuru Okunola tó jẹ́ treasurer àwọn yẹn ẹsẹ̀ kan àkọ́dù ẹsẹ̀ kan APM ni torí ẹni tó ń pariwo pé òun ló gba tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ tàwọn a rí nílé gómìnà ní bí oṣù méjì sí mẹ́ta sẹ́yìn tí ó ń yọjú tí ó gba ayé sí rèé títẹ́jú ìrẹsì sọ pé tòótọ́ gudugudu wà nílé gómìnà ìjọ náà. So ẹ̀yin àgbàlagbà sọ pé eégún àtiró wọlé èyàn àtiró jáde téèyàn èèyàn mọ̀ pé eégún àtiró tó wọlé òun ló padà dèyàn tó já àtiró tó jáde padà. So àwa mọ̀ wọ́n wá fẹ́ mọ fíradàdà àwọn yẹn wọ́n fẹ́ fi mọ ẹdá omi òṣèlú omi àlàáfíà tó wà nínú ẹgbẹ́ òṣèlú àkọ́rọ́ fẹ́ mọ fi dà láàmú ni. Ṣùgbọ́n Oríyọmí Hamza àti àwa tá a kù péréte tá a tẹ̀lé nu executive of ìpínlẹ̀ Ọ̀yọ́ a jẹ́ ká mọ̀ pé àwa dúró tán ìdí òtítọ́ lẹ́ẹ̀tí mọ bá wa ẹni bá wa ń di ìjẹkújẹ àwa yẹn láti wá dúró pé kò sí nǹkan kan mi ni kò ní mú Oríyọmí Hamza ọlọ́run sì kẹwa orí candidate àgbẹ̀ lọ́tọ́ pé ìlú Fẹ́mi Lóye ni tó náà ti láti mọ ṣe bọ̀ dáadáa tẹ́lẹ̀ tó fi jẹ́ pé gbogbo nǹkan tó kójọ láwọn èèyàn tó ń tẹ̀lé mo ti ń bá yín sọ̀rọ̀ yìí 33 local government chairman of accord digbí lọ́wà pẹ̀lú Oríyọmí 351 words chairman digbí lọ́wà bẹ́ẹ̀ látún wá ní unit representative káàkiri poly unit látún wá ní àwọn àgbààgbà ẹgbẹ́ káàkiri tí ẹ bá sọ pé ẹ fẹ́ ní ti gbogbo wọn níjọ Tuesday bàbá mi ìyá kó wọn jọ tó yẹ pé hólù tó ní gbà wọn ẹ bá bèrè lórí àwọn tó kóra wọn jọ wọn ṣe press conference wọn tó 50 wọn tó sínú hólù tó ti ṣe press conference. So ó jẹ́ ká mọ̀ pé bí ọlọ́gbọ́n bá ti gbọ́n jù ẹ̀yìn kulẹ̀ àgọ̀ ni mọ́ já sí Oríyọmí òmùsèlú Oríyọmí èso olóṣèlú wọn fẹ́ gbèrú látẹ̀yìn ṣùgbọ́n Oríyọmí sọ pé bí ìbàjọ́ ẹgbẹ́ òṣèlú Yomi yóò mí pé mi mọ nǹkan tán lọ́nú òṣèlú torí gbogbo alamọ̀ pé inú primary náà ti mọ báyìí olóṣèlú jẹ́ inú primary ni Oríyọmí náà sì ti múra àwọn ẹlẹ̀ ibi tán rìn tán rò nǹkan náà bá ẹni tí wọ́n gbé Oríyọmí mọ káwọ́ mọ́ rí iná wo náà iná ń rò ṣùgbọ́n ọlọ́run tó jù wọ́n lọ ló jẹ́ pé ipò tán rò pé Oríyọmí wà lẹ́nu ipò yẹn làwọn wà. So ẹ jẹ́ kí a fọkànbalẹ̀ mú fàsìkò yìí rọ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò sí mìmì kan tó mi tíkẹ́ẹ̀tì Oríyọmí Oríyọmí náà ni olùdíje ẹgbẹ́ òṣèlú àkọ́dù. Ní àná yìí ní orí prógráàmù kan ní Fresh FM ẹ mọ́ bínú pé mo dárúkọ rédíò kan mọ́ dàbí ipò olówó fún wọn Fresh FM òní sẹ́kúrítì ẹgbẹ́ wa wà tó sì ń sọ wípé bá a ti ń sọ̀rọ̀ yìí o orúkọ Oríyọmí ló wà láìnẹ́ẹ̀kì ẹ tó tún sọ ẹ tó tún ṣe interview wọn sọ pé kí lẹ sọ ó tún sọ pé orúkọ Oríyọmí ìlọ́wà láìtẹ́ẹ̀kì tí òun ló wà mẹ́ta tí wọ́n fi síbẹ̀ wọ́n bèrè pípọ̀ náà fẹ́ ṣe ó ní ẹ orí ẹ̀ INEC ṣe mistake ni Once you're padda. Anyone found your way on about some who's a guilty one. Secretary Ben, what about being a secretary? You won't come with Ada. Cogenito Mankatin law. Electoral act that we can lay, what if you are quay? In the Babylon, my necky. Tell you upload the rookie. Ilana Meji. No require if you need that a kumbe. In most of them, but I cannot about program become a tetile. One record can become a BKG. One record will be Ilana Meji. Let me lay your more you could be the over by Ilana Conibe. See any na ba ku pass mo pe nkan ko ni se mi ori omi amzati pela aso lo yo dibu yo wa laye yo wa lafia ara ti o dibu ti o si wodi ni si yo dada pelu ninu alafia tayo oni won leni na to ba je pe ni na ba ku oni INEC ni yoruko re ko lu reporter won olana kedi ni pe ti eni na ba fo wara re ko pe emi gege bi enikan o mu si mo o nkan ba ba ba yi ni je ge se mo mo ti fi moju pa ti tele pe mo se mo eni baba ni every place ni ilale meji to le moru ko ri ona nza ti ko nu re nu pelu awon to wa le na si gbogbo na ti mo pe ko si lana kankan me to possible tori ori omi ko ni ku ko ni run alaafi ara re yo pe peye peye so ko si kankan ko si le so pe mo se mo so in to fa ni yen igba mo pe ko so na ta fe gbigba mo o na fi so pe kia won tun ma cause confusion ka ki lu distraction ni in ta wa se ni pe TAPC at APM ba pa wopo iyen te pe la tru awon agbenu so won bi Igbesola secretary state chairman at treasurer ton ba pa nupo ton face common enemy won to je ori yomi te awon eronu eyin ori yomi ta ba ti believe pe ori yomi odibo mo awon o le mu won lotun lo si sugbon kan ma se ju zero eru mo bi tin lo e se gan ni olotu mo ki gbogbo yin no studio yen mo de ki mo fi aso pe na ki o gba awon ara ilu na pe e se gan e ku duro e ku ifomo niyan si tori lenu bi jo merun si bi ta wa yi ko po gbogbo ara ilu mo pe won fe fi ton fe da wahala si inu egbe osilu akodu ni tori gbogbo awon to wa nle patapata na mo bi se lo pele egbe osilu ko kan ton si mo mo yi to le dibo to si le se daada fa won e se gan ife de ni ti wa e jowo e ma ba wa tepele mo awa no si ni ga yin tan mo e se gan.

0: So, etimo wa, etimo inse wa. Upe boro ba ti di oro oselu. On ton sele lagbo oselu Nigeria. Awa o tan imole si o. On tin sele lagbo oselu. Ni ipinle Oyo a tan mole si. On tin se oro oselu. On ta ba ti ri ton sele lawon ese kuku. A mo tan imole si o. Oro yi to ni se pelu egbe oselu akodu enikan lo moye won ti gba ticket lowo enikan oro le ti gbo o lati enu alukoro egbe fun egbe oselu akodu ni ipinle Oyo oloye le kan san ni
1: baba
0: nkan kan ba mi lero lori ede Nigeria ta wa ye kisi lo n ba mi lero
1: ise o
0: Oni wipe awon ti a nwo ta nigbagbo wipe awon ni adari wa awon wo ba wa se laarin ara awon gan a ri awon kankan ti o ye ka ma do se ife ara eni la le pele ni abi ki la le pe o eja fi oro egbe oselu akodu ka fi se apejuwe ninu egbe gangan re o ninu egbe gangan egbe oselu kan re o awon omo egbe na ni won fi esun kan ra won pe awon ele o ni je ku je ni won ninu egbe gangan nu o bi ru awon eyan ba n ba de ori oye ipo ijoba ti a ko ni o anfani se owo ijoba ki le ro pe yo sele na
1: ah eh oro ti so ara e ẹni tí wọ́n ní pé ó ṣì ń ṣe owó ẹgbẹ́ tàbá ní pé ó ń ṣe kúmọ̀kúmọ̀ tó wá dẹ̀ ṣèwádìí ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ìdò tán tẹ́bá gbówó olùlé lọ́wọ́ ọmọ kí nìkan dàgbà ni kò tí ń ṣe láti kí nìkan máa ṣe lọ
0: ó
1: ti ní ẹ̀jẹ̀ ló wà
0: na
1: fọ́lọ́ kọ́ bọ́ ṣe máa ń sọ
0: fọ́lọ́ kọ́
1: ni kasare mu oro akodu ranpe ko tori pe awon na be se ni wa ta se yin le to mo le ni o mi o mo la o olorun lo mo la o yin le to mo le ni yi o ori yomi candidate o
0: ori yomi ni ni candidate egbe oselu akodu
1: fun job fun ipo gomina ni imele Oyo fun eto dibo to nbo ni odun 2027
0: ki le ri
1: kò sí nǹkan tí mo rí ju pé òun ni inec mọ lọ ẹta inec bá mọ ni kandidéètì
0: àwọn kan sì à ń sọ pé orúkọ rẹ kò ní bẹ́ẹ̀ ń bẹ̀
1: orúkọ ẹ̀ ló wà ń bẹ̀
0: orúkọ ẹ̀ ló wà ń bẹ̀
1: 100 orúkọ ẹ̀ ló wà ń bẹ̀
0: 100%
1: 100 orúkọ ẹ̀ ló wà ń bẹ̀ nǹkan tí ó dẹ̀ lè mú kúrú ṣẹ̀rí inec bá fi lè sọ̀rọ̀ nǹkan kan ló lè sọ pé kò rí bẹ́ẹ̀ wọn ló lè mú sọ pé kò rí bẹ́ẹ̀ wọn
0: kínú
1: àṣẹlé ẹjọ́ tílé ẹjọ́ bá pàṣẹ lé ní báyìí pé fún ìdí báyìí o àbí ìdí tàn-ún o orí omi kọ́ ni kandidéètì o tó bá wípé high court ló ti wá
0: àbíkó
1: ló fẹ́ lọ sí court of appeal ṣùgbọ́n tó pé kò lọ sí court of appeal o àbí lọ sí appeal o tún bá ń bẹ̀ ó lọ sí supreme court bá ń bẹ̀ then àdéfìyàn ṣùgbọ́n ilẹ̀ tó mọ́lé ní báyìí tó ń bá ṣe election fún ìdí kan àbí òmíràn tí àkọọ́dù bá wọlé orí omi náà máa búra fún ọ
0: bí wọ́n bá ti ìdìbò bá wáyé lónìí báyìí
1: léni yí o tó bá dìbò léni yí o fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ o tí àkọọ́dù bá fi lè jáwé olúborí kò sẹ́ńtẹ́ fẹ́ búra fún
0: oríyọmí àmúsá ti tọ́ nígbà tí jẹ́ wípé nínú ìlànà àti ìforúkọsílẹ̀ ìgbórúkọjáde àjọ èyí tó ń rí sí kò kárí ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà àwọn àjọ olómìnira tí ń ṣe agbátẹrù ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé oríyọmí ní bẹ́ẹ̀ tọ́ a jẹ́ pé oríyọmí náà nù tọ́ olóyè lẹ́kàn sán ni
1: bàbá
0: mo fẹ́ kí a wo ọ̀rọ̀ bí Peter Obi àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe jọ parapọ̀ níbi ìṣíde ilé ẹgbẹ́
1: parapọ̀ Peter Obi ló kọ̀ lọ sí
0: bẹ́ẹ̀ òun náà mo sọ pé wọ́n lọ kí wọn pé ẹ kú
1: Event national yen ipade apejo oloselu nu gomina pele yo pe lojo yen fun ati wa bo to ma an to ma ran won lowo ta sin o lori ipo gomina ipo are Nigeria to lo fe lo ko ye ki won ri en to yo ndije fun ipo kan na ni oru kan be yen to ba sele be se so pe won lo to fe so won lo bara won le o yan kan yi sugbon bi ti camera wa ta won niroyi wa won le gbe microphone le lowo o lo gan fibe no so pe seyi kaju e be seyi to to ba kaju kini won diji fun oro yen da be mo bi ba se so lana ni ore eto fun ifite kan ta se lori ile ise yin na ni ile ise fufu ni kin polowo fufu ile ise yan won ni kin polowo
0: yan
1: yan fufu na gbe femi be kin polowo mo wa ji la so kan orukan mo ni be iyan da o bala iyan da po be te ba je yan ara yan ma dan ni ara ma se jom jom ni kan a to gbe fufu pe kin ta fufu se te wa kai mo ko ro se wa sa dura fun mi ni abi wa sure fun mi abi wa
0: abi se ro do ma
1: be ge lo siri nkan te mi o ni fe ni pe ko be se tabuku ara won sugbon o ni se kankan be titi ti e to fe se yen le ko gbajumo iyan to ba mo nkan to fe se o to le je bo ndije lo to o ti se ba nkan lo fi e si bebe ko lo ma da ni awon lata ko ru oro yen kenu but mi gege bi en lo ke ma binu mi o ri peter obi as presidential candidate
0: to hey tori pe ni Nigeria ta wa ye lasiko yi oro eto idibo odun 2027 game ta won oloselu wa n play fun wa ye o ni agbara po afi ti omo Nigeria ba le fi oju balẹ daada lati ri mu loko tori pe lona ti nkan ba lo yi o fe se die o amo ju gbogbo e lo ani gbagbo wi pe gbogbo e oni yo ri bọlọn se fe kori bọlọn se fe kori ni yo ri o tori pe awa mo bọlọn se fe kori ọlọn fe kori daada ni lori lede Nigeria to eja sare si oju opo le na
1: eje to si oju opo se lo fe sare soro kan ranpe ara nkan ti yato si oro subsidy o se subsidy
0: okay
1: e kan kan na ti mo mo pe o ma je ki Nigeria goke agba tan ba se ni kia kia ni true local government autonomy bibe ki owo ma de owo awon ijoba
0: bile sa so wait ma dowo won ni
1: pelu godan ko si tori ko bo gba ni won ijoba mele ni ijoba papo si sanwo fun to de tako agbe kale ile
0: ejo ijoba ipinle
1: be ni
0: ni ijoba papo si sanwo
1: fun
0: se bi ijoba papo na lo so pe
1: ile ejo lo so wi ile supreme court lo ni ki federal government you come and remit owo si account ijoba abile ni taratara get your own
0: agboye agboye
1: local government ti ke ma sanwo fun taratara pe te ba so local government e ti lu fun ni sugbon di ni eleni yi state government ni federal government sin sanwo fun federal government ma bi awa bi ka ma le awon gomina wa kiri ewo la boro le won kiri kale ti fun local government local government pelu kan ti supreme court so ni se ma le won kiri ni arodan na re wa fun wa o mo nkan to nse
0: o se lo ni
1: e ka bi awon to fe je ipo are na pe kini opinion e lori oro yi so wa sanwo local government fun won taratara bo awon kan wa to mu mi laya mi ipo
0: eyin o
1: ina autonomy ati bo se ma se oro school ati awon hospital wa awon kini yen kan lara gan pelu naira
0: education ati
1: healthcare ati naira awon kan ti mi la kale security topic kan to niyan
0: iyen won ewo ni o ti eye
1: yo security number 1 barabata niyan
0: kapisi
1: number 1 won yen yen niyan
0: kapisi lodunare to e ja si oju opo le tori pe Tunde oni awon ise to fe je fun wa lawon ese kuku lawon ise eyi ti ori ti ran ohun na lati lo se nitori yin ni o eyan omo Nigeria to number te pe wa si re oro egbe oselu akodo e sa ti gbo oro yi to ni se pelu owo iranwo epo robi omo Nigeria ki le yin fe boya ka won alase wa na o mo gbo se ko wa be ni abi ko pada seyin eyin na so titi yin o
1: Hey, oh. Mara ni 185 and fe mara ni
0: 14 gan la ri loni ye ka ti ra 15 gan ri to omo Nigeria o dowo yin ba e soro soke e je ki joba o gbo ki le fe to tu wa da be re oro yi to ni se pelu bi asiri egbe oselu meji po ni bi ti egbe oselu kan titin sile egbe ti won oju kile yin fi wo se ka so pe ife ni se mo pe ife lo Olorun o si ya ma fi fe han sira wa sa le ri bi ife abi kile yin ro gege bi omo Nigeria and you to 0916-893-1000 number to tele re 0915-333-4893 number ketareo 0911-3-Mary-893 number mete town lo wonu kuloye hello
2: apostle
0: to Mr. Agbolahan
2: apostle on radio
0: emo seun cheun
2: se alafia lewa
0: alafia ni o
2: eku se takutaku
0: e seun
2: kò ní sún yín ṣe.
0: Àmì Ọlọ́run.
2: Olóyè kan ní.
1: Ọ̀gá wa.
2: Nàìjíríà ti tẹ́nísì ká ọ. A tẹ́nísì ká yín sòsì ní. Òun ṣe ní ògbà mi. Ó ní agbára. Nǹkan tí mi gan ọ̀fẹ́ sọ ní pé ẹ mọ̀ ọ̀rọ̀ òṣèlú iwájú wa ló wà báyìí. Ọ̀rọ̀ ẹgbẹ́ wa ló wà báyìí. Àdúgbò àwọn ọmọ olóyè sọ ní gbà wọn máa dìbò báyìí.
1: January 16 ṣá.
2: Òpè mọ́ rárá sí rárá sí rárá. Káyé ọmọ Nàìjíríà kan jọ ká má dìbò pẹ̀lú òyìnbó kádàrà padà ọ. Ibi tán yí dé ìgbà ó ti tó gẹ́. Bàbá tó bẹ̀rẹ̀ tẹ̀lé yẹn ni 3.5 kọ̀lé orí 3.2 tẹ̀ máa kọ tó ẹgbẹ́ ẹbí ti máa fi ń yìí. Òun la fi ń repo ó sì yìí. Ṣé ẹ sábà repo fẹ́ẹ́ repo 20,000 kò lé sí first cage. Bíyàn repo àwọn tó ṣùgbọ́n mi tó ń ṣẹlẹ̀ bá ń pààyàn wọ́n ti kádàrà padà náà nìyẹn. Èèyàn tó ń kí orí ẹ̀ lórí rí. Báńgbó lọmọ ẹ̀ wà báyìí. Ẹ̀sán pánjọ́ ìsọpá gbogbo káàkiri bẹ́ẹ̀ gbogbo ẹ̀fẹ́ wọ́n yíkára àwọn padà ni. Gbogbo pọ́lísì yìí pọ́lísì kí èèyàn yíkára àwọn èèyàn padà ni. Mo bẹ́ ọmọ Nàìjíríà ká jọ ká má dìbò fẹ́ tí ó yíkára àwọn padà. Ká dẹ̀ má dìbò fẹ́ tí wọ́n máa gbọ́rọ̀ sí àwọn tó ń já wa lówó. Anú àlùmọ́lì wọn stipend is a scam. Láti bá wọn ti fún wa ṣé pọ́pátì rẹ̀ sí ìdí ìsún. Ẹ máa wítò bọ̀.
0: Tọ́ ẹ ṣeun ẹ̀lọ́.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sá o.
3: Please, I have to speak English.
0: Yeah, you can go ahead, sir.
3: It is only what a child can play with is his mother's breast. A child cannot play with his father's penis.
1: Easy, sir. Okay.
3: Yes. A child can only put the mother's breast
1: in the mouth. No, we can hear you, sir. Just go ahead, sir. Just see your point, sir.
3: So what I want to say is that what I am not hearing Yoruba, for the little I hear, I am that's a mobile. By the grace of God, I was a security attaché to a governor in Imo State sometime. And since I came to Oyo State, I have been independent now. What I have seen this man called Oriyomi, what do you call that man?
1: Oriyomi, sir.
3: He's doing as an individual. Even those in government have not done it. Those that are coming to contest as governor in Oyo State don't have roadmap. This man has already gotten a roadmap for the people, for the march. And this is what Rochas did in Imo State. And the people of Imo State demanded him to come and govern their state. If anybody should politicize this man, I don't know him from anywhere, but I'm visually in power. I don't see people, but I have been listening, hearing different stations and different activities, paying the people, giving people scholarship. He has already gotten the roadmap for the people of Oyo State.
1: Thank
3: you,
1: sir.
3: If anybody thinks he can use any means of political strategy to destabilize Oriyomi is already comfortable.
0: Nope. Tọ ẹlòmíì ti gbà lẹnu. Hello.
4: Ẹ kú ṣẹ́ẹ̀lì sá.
0: Tọ ẹ ṣeun o.
4: Òkè bàbá mi olóye sọ mi.
1: Bàbá Adùwẹ̀ káàárọ̀ sọ̀rọ̀.
4: Àfọ̀sọ̀rọ̀ afẹ́fẹ́.
0: Ẹ ṣeun o.
4: Ẹ jọ tó lọ lọ́wọ́. Ọ̀yọ́ State lẹ́yìn ṣiṣẹ́ fún ni rédíò yín, gbogbo àgbáyé.
1: Gbogbo àgbáyé ni sá, torí yín ni.
4: Ìjọba abẹ màmá wa jáde lọ sí ọlọ́run àti màmá gbé ata wọn gbà. Irú ètò yín ìgbì náà wá lẹ́kọ̀ọ́. Irú ètò òtítọ́ ẹ̀yin Alanis àti Jolaris tí òṣèlú ọ̀rẹ́ ti wú láti máa lò yín fún ìpolongo tẹ́ ń sọ ọkàn àwọn ará ìlú jáde. Irú yín náà ń wá káàkiri gbogbo ayé ìjọba ẹ̀sẹ̀ǹdì. 89 points.
0: Ẹ má wọ̀rí àárọ̀ olóyè ilé kan sọ ni lọ sí kò. Àárọ̀ lọ sí
4: kò.
0: Yes, sir. Hello. Hello. Hello.
5: Ẹ káàárọ̀
0: sá. Ọ̀tá ló ń pè àti ibodè tí ń pè wá pápápá.
5: Èyí láti orí ọ̀dọ́ ní báyìí.
0: Ẹ ṣeun, sá.
5: Ilé ọmọ bá ń ṣiṣẹ́.
0: Àmì Ọlọ́run.
5: Ọlọ́run jọ kó túbọ̀ bá yàn fún àwọn èèyàn bí àwọn àyànnà náà èké wa.
0: Àmì Ọlọ́run.
5: Ọlọ́run jọ kó bá ní lọ́wọ́ fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè.
0: Àmì
1: Ọlọ́run.
5: Ṣé bá wo ìṣe ìjọba tó wà níbẹ̀ yìí? Nítòótọ́ ọmọ wa tó ṣèlú bẹ̀rẹ̀ rẹ̀ ní tọ́ ṣùlẹ̀kẹ̀ sí díẹ̀. Bọ̀sí wọ́n ti yọ olùgbòǹgbò ti ìjọba wọn yìí. Ẹni tó bá yọ olùgbòǹgbò ti yàn ṣé ó gbọ́dọ̀ gborí dúró? Tó dìgbà tán bá lù fọ́ lójú wọn kòrókòrò ni. Àwọn tó lè ṣe Ọlọ́run á gbé wọn débẹ̀. Tí orílẹ̀-èdè nídìí tó máa mú kó orílẹ̀-èdè tẹ̀síwájú jù báyìí lọ tí ara òní máa ń ṣe gbogbo èèyàn. Ẹ̀hún la à ń gbàdúrà fáwọn náà tán bá ronú láti pàwàdà láàrin ìṣẹ́jú díẹ̀. Ọlọ́run máa ṣàánú ó máa gbà wá. Ọlọ́run máa fẹ́ lò wọ́n fún ohun rere lórílẹ̀-èdè. But ó rẹ pé ìrọ̀nà tí wọ́n gbà yẹn ó ti mú gbogbo aráàlú lára too much.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tì í. Ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa pè wá, a fi àwọn ọ̀rọ̀ kan síta, ẹ já mọ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Owó epo tí àwọn kan láwọn fẹ́ dá padà, ṣé ẹ faramọ́ àbẹ́ ẹ faramọ́ àkọ́kọ́ nù? Ọ̀rọ̀ orí Yomi Hamsat ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kílẹ̀ rí sí. Ẹgbẹ́ òṣèlú méjì tí wọ́n lọ síbi ìpolongo ìṣíde ilé ẹgbẹ́ òṣèlú APM kílẹ̀ rí sí. Àwọn ọ̀rọ̀ yìí ò ní ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sí ní pápápá. Hello.
6: Hello.
0: Ẹ káàárọ̀ sá o.
6: Ẹ káàárọ̀.
0: Yes, sir.
6: Nípa ti oní sọ́bsìdì yẹn. Ṣé ẹ rí máa ṣe yọ yẹn? Ó wà òkè. Because by the time tí a ṣe ń lẹ́pẹ̀rẹ̀ ní ẹ̀dínwó tí ó jẹ́ pé àwọn èèyàn máa lọ máa tò tí wọ́n sì wọ́n máa ní ẹ̀wà tí fún àwọn attendants ẹlòmíì gan ti wà ń bẹ̀ fún bíi 3-4 days kó tó kàn sí náà. Lẹ́sìn nísìn á rí pé láti bíi 3 years nísìn à ń lépo yẹn rà sílẹ̀ òun tó lè fẹ́ máa wọ́n bẹ́ta bá dẹ̀ wo tó mú wọ́n gba lámọ̀ tó ṣe tó fà á àbí òye ni. Ẹ worú ìjà Iran àti US. Ẹ tẹ́ bá fúrugbò níbi Aramash àbí Aramash AP ó ti wọ bí 800 assumption. Tí ìwà tún ṣe jà yẹn ni ó lẹ́kẹ̀ẹ́ ti wà 700 báyìí. so am I the captain that I doubt?
0: Ẹṣan ojú ọ̀nà tí yìí ó ẹ̀lọ́.
4: Ẹ torí àkókò ìgbàdí àfihàn subsidy yẹn.
0: Ó yá.
4: Ṣẹ́ntì subsidy yẹn ọlọ́run ti gba ẹnu bàbá ilé ìsọ̀rọ̀ láti ìyànà náà gbogbo ọ̀nà náà fún wa. Ẹ̀sà nígbà tí àbáṣà let's go back to the ministry when Abacha was a governor. He was a prayer, he was the head of state of this Nigeria. She won't increase Abacha increased the phone. She Abacha travel out of this country. That he, I went MPC, so that she still left. Our driver, Abacha ordered tanker that he must supply all police stations. So he job and he said, hey, me bagger, could they increase the phone? Kí ni small subsidy? Kí ni small subsidy?

0: pàṣípẹ́ǹtì ìdùnnú bára ìsìn ìjà sọ́sìdì náà ń jà sílé kó àwọn olóòótọ́ tó bá wọ́n lè rí ilé iṣẹ́ yín ìlú ìjà ẹ̀bà tí ní fọ́lọ́wájú so kọ́ já sọ́sìdì yẹn padà ní.
1: Mo ti fayọ̀ bá mo ti fayọ̀ hello. Tọ ẹ ṣeun ma ọta ẹ ṣeun ma.
2: Nípa sọ́sìdì yẹn wọ̀ ìjà ìjà padà mọ́ ẹ má jà tún bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún bí tó tún lè di àjẹ́. Lẹ́yìn bàbá Tinubu ni kó ṣe nǹkan tó bá yẹ sí lákòókò. Ó ṣe ló máa bí ogún oṣù yìí kó di wálẹ̀ pátápátá. Òun ló ti dá sí jù. Sẹ́ẹ̀rí tí orí Yomi yẹn, èmi kàn bẹ orí Yomi ni tó bá máa kàmpéìn kó má bù ẹ́nìbọ̀dì. Torí ẹ má gbẹ́ kòtò ọ̀tá jìn. Ẹ mọ ẹni tó lè dé sí. Èèyàn mi ò rí ẹ̀jẹ̀ gba ìbọ̀dì. Bẹ́ẹ̀ pariwo Mákindé jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bu bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ tó rí ọ̀bá ti gbà bọ̀dì ó máa débi tó máa dé. Tó ẹ má bú èèyàn kankan ẹ polongo nǹkan tẹ́ ẹ bá máa ṣe ni. Ẹ ṣiṣẹ́ kan mọ nǹkan tẹ́ ẹ máa ṣe kẹ́gẹ̀ kọ́kọ́ tẹ́tù ọjà àárín ẹ̀yìn àkọ́ọ̀dù náà kẹ́ tó máa polongo.
1: Ẹ ti fàyọ̀ yes ma. Hello. Hello. Ẹ káàárọ̀ sá o yá pápápá. Ẹ ṣeun sá.
3: Òkè ológun kí ni yín ní ẹkùn látàrọ.
4: Ẹ
3: lọ́rọ̀ sọ sí jù tàǹtàn. Kí ló dé máa kọ́ sí ìlà ẹjẹ́ ká bèrè lọ́wọ́ rẹ̀? Kí ló dé fẹ́ fi kakó Jonathan níjọ́ sí? Nígbà tí wọ́n sì ń jẹ ìrìn kan yọ. Màá Jonathan fẹ́ yọ ọjọ́ sí pé táwọn fi kakó. Lọ́dún ní mi, fẹ́ràn yẹn bá tẹ́nìbọ̀dì tán bá takò wọ́n tí ó gbìyànjú pèsè tí wọ́n rí tí wọ́n fi kakó. Táwọn wá dìbẹ̀ táwọn wá sọ pé àwọn fẹ́ àwọn wá yọ ká wá ẹ̀sìn fún wa.
1: Tọ́ ẹ ṣeun. Hello.
5: Apostle.
1: Yes, sir.
5: Abuṣẹ́ Jahre, Olóyìnsan. Nǹkan tó ń yà mí lẹ́nu ni pé tó sì ń bá fún mi. Báwọn ṣe ń tẹ sọ́bsìtì padà. During Jonathan and Ngozi, Ngozi tí wọ́n rí boom, wọ́n declare surplus. Báwọn wọ́n ṣe sọ́bsìtì báyìí, wọ́n dẹ̀ declare surplus. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìgbà tí ìgbà tí sọ́pọ̀ máa yọ sọ́bsìtì, ẹlẹ́yìn ìlú náà máa ta.
4: 140.
5: Ẹ sọ báwo la ṣe wá làwọn táwọn tọ̀hún táwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kọ́má sọ́bsìtì padà. Kò yé mi. Ṣé táwọn pípé bá ti yí ọkọ̀ ọpọlọ wa sórí kìí
4: sí. Ẹ̀jẹ̀ ká gbé kọlẹ̀ lórí sá.
5: Ẹ so nǹkan tí mo sọ ní pé èèyàn calculation báwo ló ṣe bí ti calculation ẹ̀ pé o tàbáyọ sọ́sídì o a máa tàwọn fòó. Eléyìí wọ́n àtàkùn àwọn fòó ṣáfẹ́ tó káwọn fẹ́ kú sínú sẹ́ni. Kò yé mi. Ṣé àwọn pípé ti tọ ọwọ́ àlọ́pọ̀lọ́ débi pé
6: káwọn tàwọn lọ́wọ́ Let me ask one question.
4: Yes, sir.
6: Are we better off now after the removal of subsidy?
4: Personally, no, sir.
6: Then what are we talking about? Is it not the same? Is it not some people that are still benefiting from the subsidy?
4: We are short of time, sir.
1: Hello, Ekaro.
7: Samuel, let's go to you.
1: Oh, yeah? Back, back,
7: back. Jerry, you went to Bali, come on, I got to dinner, father. You can't, you know. Ìkà ni wọn. Ìkà èèyàn ni.
1: Kí lẹ́yìn faramọ́?
7: Kọ́jà padà ni.
1: Tọ́ àti fayọ̀ àti fayọ̀ torí ìjọba àkókò. Ẹ mọ̀ bínú. Óyá Túndé. Mọ̀ bọ̀. Àwọn ìpè ń bẹ lójú. Óyá wa sáré jòkó ká tó mú pé àwọn tí ò bá bọ̀ láti àwọn ibi tí ó lọ. Àwọn bó ló dé kí ni ìṣẹ̀lẹ̀ kí làwọn kan ti ń ṣẹlẹ̀ ńbẹ̀.
4: Túndé Samson ló kọ mi ọmọ Ayọ̀ Adenuga.
1: Ó kárẹ̀ láì. Ṣé Adenuga kan náà bí?
4: Adenuga. Ọ̀gá mi ẹ fi yan lẹ̀. Ọ̀gá mi rán mi iṣẹ́ láìpẹ́ yìí. So ariwo àwọn ará agbègbè omi lọ́nà ta bá ti kọjá iléèwé kan tí wọ́n pè ní.
1: Níléèwé tó ṣà wà lọ́nà
4: omi. Tó wà lọ́nà omi tàbá ti da gẹ̀rẹ́gẹ̀rẹ́ wá sílẹ̀. Wọ́n pè ibìkan ní jámọjẹ. So a lórí ọ̀fẹ́ láti gbé kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù wa. A gbé lọ sọ́nà bẹ̀rùn láìpẹ́ yìí. Àánú àwọn tí ń gbé agbègbè wọn ó ṣe mí díẹ̀.
1: Kí ló ṣe wọ́n?
4: Gbogbo ọ̀nà ibi tá à ń wí ó ti di páńpẹ́ ẹkú. Ibì kan wà tí wọ́n ń pè ní jámọjẹ. Ibì kan bẹ abala kan ti ya tó ti fẹ́ ya wọ ojú títì. Bàbá tún wá kọjá abẹ síwájú díẹ̀ wọ́n pe ibì kan ní Bàkó. Àwọn àpáta ńláńlá kan ni wọ́n já sójú ọ̀nà ibi tá à ń sọ yìí. Mo lórí ọ̀fẹ́ láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan irinṣẹ́ tó ti fa yà sọlẹ̀ tí ọ̀ìlì.

talking you lorukọ aláṣẹ àti olùdásílẹ̀ kan tá a wà ní. Mo tún wá kí yín lórúkọ ọ̀gá mi àgbà. Ayọ̀ Emmanuel Ojo. Ẹ tó ń gbé sókè tó ń gbé wálẹ̀. Bàbá pupa bàbá yẹlò. Henry. Àwọn ọlọ́wọ́ bọ́tìnì mi sáà tí mo wà yí. Ṣé wàá rẹ̀ mi bàbá lọ́jà yín gangan. Sọ̀lá Adékúnlé. Àwọn kan tún ti fún mi lórí kí wọ́n ní àwọn ní ọmọ nílà ọ̀ràn gan. Ọmọ lásìpọ̀ nìkan ní dáadáa. Àwọn ti lọ bá a ṣe máa ń lọ. Bóò ní ṣe ń lọ́nà ọjà kọ̀ọ̀kan. Ó kí gbogbo ẹ̀yìn ìyá lọ́jà àti gbogbo ẹ̀yìn bàbá lọ́jà tẹ̀sùn nígbọ̀wọ́ ètò yìí. Ẹ mú wa káàkiri láti máa ṣe ìwádìí. Tẹ́rí lónìí a tún ń gbọ́ nǹkan kan nípa òro okoòwò. Gẹ́gẹ́ bí obìnrin, gbọ́ kò sí ọ̀lẹ́ ní South Africa, kò sẹ́lẹ̀ ní Nàìjíríà. Obìnrin ọ̀lẹ́ wà ní kò sí. Bó ló ṣe wá lè ṣe? Yóò fìdí olókoòwò àti ọgbọ́n wo ló lè dá sí? Torí nínú ọgbọ́n inú táwọn àgbàlagbà kan lò. Wọ́n ní fi láǹfààní látún ti fi wá àwọn ògbóǹtarìgì olókoòwò láti gbé wọn wá ní Life and Direct. Dá sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Kí n tó láǹfààní láti gbàlejò mi wọlé. Ó ṣèwádìí lọ́nà ọjà kan. Ìpè nǹkan tún lẹ́ẹ̀sì inú ọjà wọn. Ọmọ nǹkan lẹ́ẹ̀sì o. Mo rò pé owó tí mi bá lówó túlùtúlù báyìí mo lè bẹ̀rẹ̀ okoòwò yìí. Torí ẹ̀ náà la fi ń lọ káàkiri láti lè máa ṣe àwọn ìwádìí. Bó làwọn ènìyàn ṣe lè dolókoòwò pẹ̀lú owó tí ò gara púpọ̀? Oníṣe gbogbo ẹ̀ ní pápápá ni lónìí. Mo láǹfààní láti gbéra lọ sí ọjà kan tó ń pè ní ọjà olódó ní Kílà. Nínú Kílà tá a bá ti kọjá ọjà Kílà, wọ́n ń pe ọjà kan ní ọjà olódó. Iṣẹ́ rínú ọjà nǹkan chíìpù tẹ́ bá ń gbọ́, wọ́n ní nǹkan ó lẹ́ẹ̀sì. Kò sí nǹkan tó jẹ́ oko tó jẹ́ táwọn àgbẹ̀ máa ń ṣe tí ò pọ̀ yanturu nínú ọjà tí mò ń sọ yìí. Tàbí ẹ̀yin fẹ́ ra oúnjẹ sínú ilé ní bọ́ǹkì tó jẹ́ àwọn gàárì, àwọn ata ní o, àwọn èlò nǹkan kan oríṣiríṣi, ẹ̀fọ́, ewédú. Bó o bá kó 30,000 lọ́nà ọjà yìí, ó ra oúnjẹ tí ó bọ̀ wà tọmọ rẹ fún oṣù kan. Ọjà olódùn ó ra nǹkan tó jẹ́ pé yóò bọ̀ wà táwọn ọmọ rẹ tó rà sílé tẹ́gbọ́n àjẹ ẹ̀jẹ̀ tán oúnjẹ rèé bùrùntù. Inú ilé ń kálukú wa. Ẹ jẹ́ ń wá lọ sínú ọjà. Ẹ mọ̀ pé àwọn ọjà kan wà tẹ́kọ̀ ojoojúmọ́ náà wọn náà. Àwọn ọjà kan sì wà ọjà ọjọ́ márùn-ún ọjọ́ márùn-ún ni. Wọ́n tí àkókò bá wà fún wa. Ẹ ń dárúkọ àwọn ọjà bí mo ṣe máa ń dárúkọ rẹ̀ fún yín. Ẹ jẹ́ ń gbéra pá kí n lọ sọ́dọ̀ àlejò mi láàárọ̀ yìí. Lálejò mi. Mrs. Titilayo Ogunjobi. Mama T. Àwọn láǹfààní láti gbà lálejò láàárọ̀ yìí láti bá wa sọ̀rọ̀ kan tàbí ìkejì. Bó náà ṣe bẹ̀rẹ̀ oko owó wọn tán ṣẹ̀tún ṣe tọ́mọ wọn. Àwọn èèyàn ń pákéjì ọjà tó jẹ́ pé wọ́n dẹ̀ ń sẹ̀ǹdẹ̀ sókè òkun sí káàkiri.
ẹ̀yin ti wá jókòó tẹ́ fìdílé ká ìmọ̀ ọmọkò owó ṣe ni bó náà ṣe máa ń ṣe wọ́n náà máa ń tajà lórí ayélujára èmi ò mọ̀ mọ́ ta ni mo sí ṣọ́ọ̀bù mo kó gbá wọlé kò rí bẹ́ẹ̀ o. Ẹjá tún jẹ kọ́kọ́ kan tàbí méjì láàárọ̀ yìí nínú oko òwò.

0: ẹyin mo tún wa mẹ.
1: Ẹhẹ́ mo ti láǹfààní láti kà sí àlejò. Ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé.
0: Mo kí gbogbo ilé o. Orúkọ mi ni Títílayọ̀ Ògúnjọbí Olúwafẹ́mi. Tí gbogbo ayé mọ̀ sí Màmá Tí AKA Mrs. Ògúnjọbí láti Àwọ̀tán.
1: Láti Àwọ̀tán. Mọ̀mọ́, ẹ bá ń bò ní ẹ ṣe ìbẹ̀rẹ̀ okòwò.
0: Nǹkan tí ó jìnà ni ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí iṣẹ́ tí mò ń ṣe. Mo jẹ́ olùtọ́jú aláìsàn. Iṣẹ́ gangan tí mo kọ́kọ́ yàn láàyò nìyẹn. Bẹ̀tù olùkọ́ torí mo tún lọ sí gbogbo iléèwé olùkọ́ kọjá. Ìgbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, mo rí pé sálárì yẹn kò tó nǹkan téèyàn lè jókòó tì.
1: Ọmọ bá wa yín rẹ́dùn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín sílẹ̀, bá wa yín sílẹ̀.
0: Ṣó ti da báyìí?
1: Bẹ́ẹ̀ni.
0: So, ìgbà tí mo wá débi iṣẹ́ ńjọ kan lábí tá a ti ń sọ láàrin ara wa, wa sọ pé staff báwo wá ni owó yóò máa tó náà. Staff wa kan ni mò ń bá wí báwọn. Ó ní staff oúnjẹ bá lè máa ta àtẹ. Ó ló dẹ̀ pé ó ní ẹ̀pà náà dẹ̀ pé mo ní ẹ̀pà kẹ̀. Mo bá ní kó kọ́ mi. Bó ṣe kọ́ mi nìyẹn. Nígbà mo délé, mo bá mú agolo mẹ́ta. Bí mo ṣe dà sínú omi nìyẹn. Mo bá yan. Àwọn ará àdúgbò bára. Bí mo ṣe lọ ibi iṣẹ́, àwọn tí ará ilé ta jẹjẹ níbọ̀ wá ni wọ́n ṣàpè wọ́n forúkọ ọmọ mi pè mí pé àwọn èèyàn ti wá ọmọ láwọn èèyàn mi wo àwọn tó wá rẹ́pà ni. Mo ṣáṣe bẹ̀rẹ̀ sí ní ta ẹ̀pà yẹn ńgbà yẹn nìyẹn. Mo wá tà débi wípé ìgbà míì tí mo máa lọ lè lọ ra garawa mẹ́fà. Mà wá ṣàrà lóríṣiríṣi wọ́n ń pè kan ní Kampala. Kampala yẹn ni àwọn tó ń bó ẹ̀pà sínú ògùn. Òun náà máa ń bó tiwa ṣe sínú ògùn táwọn èèyàn ara tán máa ń pè lẹ́pà ní ògùn. Tí n bá lọ sọ́jà àmàrà yẹn náà, wọ́n ń pè kan ní Bororo. Pupa táwọn Ibo máa ń kiri yẹn Bororo náà ń pè. Kálukú àwọn ẹ̀pà yẹn ló ṣáà ní oríṣiríṣi ọkọ̀. Kálukú ló dẹ̀ ní tèsí tiẹ̀. Màá ṣàrà wọn lóríṣiríṣi bá yan. Màá pe supply fáwọn tó ń tún tà. Mo ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn. Lè bìlífẹ̀ pé mi kì í ná sálárì mi gbà yẹn.
1: Kì í fọwọ́ kan sálárì yín.
0: Mi kì í fọwọ́ kan sálárì mi ò. Ẹ̀pà pé o ẹni tó bá wà ní ilé tẹ̀ ń gbọ́n tá à ń sọ yìí. O lè nìkan ló pé ju ẹ̀pà lọ bẹ́ ṣe ń wò yẹn.
1: O lè nìkan ló pé ju ẹ̀pà lọ.
0: O lè nìkan ló pé jù lọ tí n bá ti gbọ́ owó oṣù báyìí abẹ́ bẹ́ẹ̀dì máa sì máa kàn jù sínú àpò kan lábẹ́ bẹ́ẹ̀dì mo ń dájọ́ bẹ̀. Títí.
1: Ẹ ń dà yẹn jọ bẹ̀. Ìyàtọ̀ wo ló wà láàrin ẹ dárúkọ ẹ̀pà bíi méjì mẹ́ta nìsín. Kí ni ìyàtọ̀ tó wà láàrin torí ẹ̀pà tí èmi mọ̀ nínú àwọn ẹ̀pà tán mọ́ yan àti ìtàn máa ń fi agolo.
0: Kí lẹ́wí?
1: Ẹ̀pà tí èmi mọ̀ àwọn ẹ̀pà tán mọ́ yan àti ìtàn wà tán máa ń kiri tán máa ń fa agolo yọ pé ẹ máa bó jẹ́ o. Ẹ tún wá dárúkọ àwọn ẹ̀pà kan.
0: Méjèèjì náà ni mo tà. Ṣùgbọ́n lẹ́yìn tí mo wá specialize lé lórí ni bíbó yẹn téèyàn máa yan.
1: Bíbó.
0: Èyàn àkọ́kọ́ bọ̀. Èmi ò dẹ̀ gbà tó tiẹ̀ tí mo tiẹ̀ wá gradúwẹ̀tì bẹ́ẹ̀ mi ò kí ń bọ̀ mọ́. Tí bá ti rẹ́ díẹ̀ tó bá ti ra bó èpo. Màá kàn ra fi máa fi yọ̀jú. Tó bá ti fi yọ̀jú tó bá ti sọ iṣẹ́ sínú apẹ̀rẹ̀ lálẹ́ báyìí. Ìgbà tó bá máa fi dijọ́ kejì yóò ti wọnú ẹ̀. Kò sí bó ṣe lè lágídí tó. Iyọ̀ á ti wọnú ẹ̀. Àádẹ́yàn. Iyọ̀ á wọnú ẹ̀. Kódà gan-an gbà tí bá ká níbo ṣe alẹ́ ni mo bá wà. Màá ti yán látàárọ̀. Tí bá wà ní.
1: Ojú òpó òun ó fẹ́ rí díẹ̀ ní nẹ́tíwọ́ọ̀kì ni.

0: Hello.
1: Yes, networking ẹ̀ ó sá lọ ni.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀. Tó bá ti wá di láàárọ̀ ọjọ́ kejì yóò á ti wọnú ẹ̀. Púpọ̀ ayẹ́ ti ẹ̀ burú dé pé kò kí ń kábàá gba ayọ̀ mọ́ra, ṣùgbọ́n ṣé ni bá ṣe iyọ̀ á wọnú ẹ̀ débi pé táwọn èèyàn bá jẹ́ báyìí wọ́n náà iyọ̀ pẹ̀lú má tún dún yàtọ̀ mo dẹ̀ ń ṣe títí Ọlọ́run sì jẹ́ kí n fi tọ́ ọmọ.
1: Ẹ tún fi tọ́ ọmọ. Mo dúpẹ́ lọ́dọ̀
0: ọmọ mi kó fi tọ́ ọmọ o. Mo dúpẹ́ lọ́dọ̀
1: ọlọ́run láì fọwọ́ kan sálárì.
0: Mi ìfọwọ́ kan sálárì o, sálárì yẹn mo tó bá wù mí mo lè ra aṣọ mi àbúrò kan tó bá wù mí nílẹ̀.
1: Àmọ́ ó lẹ wá ní fáwọn tó jẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba tó ń wá wọn kankan ẹ mọ̀ ìgbà tẹ́yìn wà. Ẹ jẹ́ kọ́kọ́ béèrè kan ìgbà tí wọ́n sọ fún yín pé ẹ lè mọ̀ yẹn pa ṣé ẹ rí bí ìbínú.
0: Ṣé bí ẹ̀mí náà mo béèrè ọ̀rọ̀ mi ò rí bí ìbínú. Kò sí nǹkan tó sọ fún mi pé ó já sí owó tàbí pé kíní tí mi ò kì í ṣe mo tó ń ṣe àwọn nǹkan míì o. Mo tún ṣe àwọn nǹkan mi kò tún mówó wá fún mi yàtọ̀ sí ìyẹn náà o.
1: Yàtọ̀ sí ìyẹn.
0: Ṣùgbọ́n ẹgbẹ́ káṣíkèsì orí ẹ̀pà. Nínú rẹ̀ náà mo tún lọ kọ́ṣẹ́ fashion designer. Láàárín táwọn yóò máa fi ń ṣe yẹyẹ wọ́n sì tún ṣe ẹlòmíì gbá pẹ̀lú ní iṣẹ́ méje múlù kan.
1: Inú rẹ̀ lẹ́ tó ti kọ́ṣẹ́ fashion designer.
0: O kọ́ṣẹ́ fashion designer nínú ẹ̀ láàárín ẹ̀.
1: Láàárín
0: ẹ̀. Kò sí nǹkan tó bá ti ní ó jẹ mọ́ tó bóyá owó. Tàbí nǹkan tó jẹ́ mọ́ tó máa jáwó fún yàn tẹ́lẹ̀ kì í ṣe.
1: Tí yóò ní ṣe o lè ní ká bẹ́ẹ̀ ni. Àmọ̀ràn owó lẹ wá bá ń ní fún àwọn tó jẹ́ obìnrin lé gẹ́gẹ́ àwọn tó tún wá jẹ́ òṣìṣẹ́.
0: Àmọ̀ràn tí mo fẹ́ fún wọn ni pé kí n fẹ́ lọ kí wọ́n ní abala kejì. Ní kíkọ́ mọ̀ dùn lórí pé owó sálárì nìkan. Ṣé ẹ mọ̀ pé gbogbo bọ́ṣẹ́ sọ pé owó tìjọba ń fún wọn bó ṣe kéré tó àwọn míì nu òkú sí complain.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tí wọ́n lọ́nà míì tó ń gbà
1: wọlé fún wọn. Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ni kéèyàn má rí lẹ́nu. Àwọn míì tí wọ́n jókòó kalé náà tọkọ wọn sọ pé wọn gbọ́dọ̀ ṣiṣẹ́. Wọ́n lè ṣe iṣẹ́ tí wọ́n máa ṣe nínú ilé tí wọ́n máa tà nínú ilé. Kí wọ́n wá àwọn oríṣiríṣi lẹ́ẹ̀pẹ́ tí ìyàwó bàbá wa Tinubu tó ń sọ fún àwọn èèyàn tó ká lọ yàn àkàrà ká lọ máa dín àkàrà. Wọ́n ṣe yẹ̀yẹ́. Àwọn tó dẹ̀ sírìọ̀sì ni wọ́n máa ti ṣe wọ́n sì ti káwó níbi ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí mo fẹ́ sọ yẹn níwọ̀n gbàgbà tẹ́ẹ̀bà sí ìní nǹkan mi fẹ́ tòbí mi.
1: Ọ̀dà
0: ẹ bá dẹ̀ ní nǹkan mi fẹ́ ẹbí mi. Àti ṣàlàyé.
1: Ẹ jẹ́ ká ṣíbà ẹ̀ torí ẹ jẹ́ ká fi ìyókù di ìgbà mi. Àmọ́ àmọ̀ràn tí mo fẹ́ jí kẹ́ bá mi gbà wọ́n lẹ́nu pé gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìyẹn gbọ́dọ̀. Àwọn òṣìṣẹ́ kan wà tó jẹ́ pé wọ́n yéé fọwọ́ kan sálárì wọn rárá. Tó yẹ pé ń rà máa fi ṣàwọn nǹkan lé ṣe nǹkan ta ṣe gbogbo ẹ̀ mọ́ra
0: wọn
1: gẹ́gẹ́ bí
0: obìnrin. Ẹlòmíì lè ra sálárì yẹn tí wọ́n fi pamọ́ yẹn ó tún ní tó lè ṣe. Wọ́n lè fi ra àwọn nǹkan tó ń lò nínú ilé kan fún máa rẹ́yìn.
1: Ìyá mo wá ní ìbéèrè kan tó tún wá wà ní ọkàn mi.
0: Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn.
1: Ìbéèrè kan tó tún wá sí mi lọ́kàn ni pé gẹ́gẹ́ àwọn ọkùnrin ń kọ́. Tóbìnrin nìkan ni ọkùnrin iṣẹ́ wo lọkùnrin tún lè ṣe yàtọ̀ sí ọkùnrin tó jẹ́ òṣìṣẹ́ ìjọba.
0: Ọkùnrin la irú rẹ́ńtà ta sọ yìí náà ọkùnrin lè ṣe.
1: Rẹ́ńtà.
0: Ẹ̀mí kò ọkùnrin yúnífẹ̀sì ni. Àwọn ọkùnrin dẹ̀ lè lọ kọ́ àwọn iṣẹ́ míì náà. Kò sí ẹni kò sí jẹ́ tọkùnrin ṣe sí tóbìnrin ò ṣe. Kò sí sí obìnrin ṣe náà tọkùnrin ò ṣe.
1: Tọkùnrin ò ṣe.
0: Àwọn míì tí wọ́n ṣe event planner. Mo fẹ́ sọ fún yín pé lẹ́nujọ́ mẹ́ta yìí gan-an mo tún ti kò ṣe bá ẹ mọ̀ pé mi kì í pòsì tẹ́lẹ̀.
1: Ẹ̀yin
0: lẹ pòsì mi fún bàtìlẹ̀ mi.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Lẹ́yìn tẹ pòsì mi lèmi náà wà lọ kọ iṣẹ́ ẹsẹ̀ yẹn gangan. Ìdẹ́yìn náà ṣáà rí pòsì mi lórí WhatsApp.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé mo ṣe dáadáa àbí mi ò ṣe dáadáa?
1: Ẹ ṣe dáadáa, ẹ ṣe dáadáa.
0: Ìyẹn náà tún jáwó fọkùnrin àti obìnrin. Tẹ bá fẹ́ gbowó lọ́wọ́ mi gbà yóò ní iye tó jẹ́ owó ńlá ni là. So gbogbo ìyẹn káwọn èèyàn kọ́ máa sùn kọ́ máa rù lẹ́nu. Àwọn tó bá jẹ́ bíi tẹ́lọ̀ nínú wọn kí wọ́n tún wo táwọn èèyàn wọn ń ṣe ní ìsìn báyìí tó jẹ́ bíi káì tuntun kí wọ́n tún ṣe kọ́ máa rì lẹ́nu. Bẹ́ẹ̀ ni kọ́ máa sọ pé kínní bóyá ṣáà bùbá bóyá wọ́n ti ń gé ní bí ọmọ ẹ̀bùn mi ìdákan mi bóyá wọ́n ti ń ṣe ìdákan mi kí wọ́n ṣe kó ṣáà kí kálukú kásà máa wádìí nǹkan. Sámọ̀ ìjókòó gbogbo tó bá ń lọ nígboro káwa náà ju kájọ
1: máa ṣe. Ẹ ti rí pé fún un tẹ ẹ sọ ẹ rí pé ìmọ̀ nísìnyí tẹ ẹ bá dórí YouTube aṣọ tẹ ẹ bá fẹ́ wo style tuntun mi ẹ rí ń bẹ̀ tẹ ẹ sì kọ́ bọ́n ṣe ṣe. ṣùgbọ́n obìnrin míì TikTok ni ó jókòó sí látàárọ̀ ẹ̀rín náà ni.
0: TikTok kí ni? Ẹ wo àwọn kíní yẹn ń ja Facebook gan ni gan fi ń pawó. Mo fi ń pawó. Sọ bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ̀gbọ́n mi.
1: Ẹ ṣe bá ń dárúkọ yín
0: fáwọn. Ẹ kú ètò yóò máa ju yín ṣe o.
1: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run. Ẹ bá ń kí àwọn aráalé kẹ́ ẹ dágbére.
0: Ẹ̀yin aráalé mo kí yín o. Ẹ ṣé o. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wẹ́sẹ̀ bí o. Ẹ ṣé o. Ètí tẹ fi ń gbọ́ kò ní dànáwó sí o.
1: Àmì Ọlọ́run.
0: Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pìrẹ́ńtà náà tẹ kà mí tí tẹ pè mí sí program. Ayé ò ní gbọ̀n lẹ́nu yín o.
1: Àmì Ọlọ́run, a tún máa pè yín nígbà mi. Ẹ ṣé gan ni mà.
0: Ẹ ṣé o.

0: gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba mo rí pé ẹ ti láǹfààní láti kó ẹ̀kọ́ nípa ìgbésí ayé ìyá
1: yìí.
0: Òṣìṣẹ́ ni mí ni ò jẹ́ kí n lè tọ́mọ mi dáadáa mọ̀ pé òṣìṣẹ́ ìjọba ni mí, òṣìṣẹ́ primary school ni mí, èlò mọ̀ ń gbà tẹni rọmọ ní yunifásitì. Èlò mọ̀ ń gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tẹni rọmọ nílé ìwé gíga. Àníkọ́ mọ́ mọ́kọ̀ṣẹ́ o. Ìwé ṣe kókó. Àmọ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àti oníṣẹ́ ọwọ́ àti olókoòwò. Ẹ jẹ́ kí n gbé ìpè ẹni yìí ná. Hello. Hello.
2: Hello.
0: Yes, ma. Ẹ ṣe gani, ma.
2: Ọlọ́run ní palaka ẹ̀wọ̀n o. Wọ́n ṣe gan o.
0: Ẹ bá wa yín rẹ́dùn yín lẹ̀.
2: Ok.
0: Nínú ẹ̀rọ ọ̀rọ̀ tí ìyá sọ, ẹ̀kọ́ wo lẹ rí kọ́ńbẹ̀ gẹ́gẹ́ bí obìnrin?
2: Kíyàn máa fi iṣẹ́ kún iṣẹ́ ló dára o.
0: Kíyàn máa fi iṣẹ́ kún iṣẹ́ ló
2: dára. Bẹ́ẹ̀ni sà.
0: Kíyàn máa ya ọ̀lẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe. Ẹ ṣe torí
2: ìjọba. Ẹ pẹ́kọ̀ọ́, a kàn ní ká kí n yìí.
0: Ẹ ṣe o.
1: Èmi ẹlẹ́gbẹ́ mi o. Kàǹpẹ́ ló ti yá. Kàǹpẹ́ já ṣeré wọ.
0: Ó níyàn ṣe o, ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti gbọ́ wa pátápátá ẹ ṣe. Ìdákun wa ní lè gbé ìpè kankan mọ́. Mi à ní ètò kan pàtàkì tó ń bọ̀ láìpẹ́ yìí. Fún ìkéde àti ìpolówó ọjà, bí òun ṣe ayẹyẹ o fẹ́ jẹ́ ká dárúkọ rẹ̀ pé onílọ́jọ́ bí mi ò bí o ṣẹ̀ṣẹ̀ sí ṣọ́ọ̀bù. O fẹ́ jẹ́ ká bọ́ sọ àdírẹ́sì ibi tó ṣí sí àti tó ń ṣe nínú ṣọ́ọ̀bù tó ṣẹ̀ṣẹ̀ sí. O lè kàn sí mi lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi 08104231643 lẹ́ẹ̀kan sí 08104231643 àbí ìwọ náà ní nǹkan kan tó jẹ́ pé ìwọ náà fi kún iṣẹ́ tó ń ṣe bó o ṣe ṣe ọ̀nà tí ìwọ náà gbà gbégbà tó fi tọ́mọ rẹ dáadáa. Á gbọ́rọ̀ lẹ́nu yẹn táwọn ará ilé inú tún fi kí fi ìkíní ìkejì tán tún fi jò mọ́ra wọn. Ẹ rí i pé ọ̀nà kan ò wọ́jà ò ní ètò yìí. Ojú ọjà. Ìṣọlá Adékunlé lorúkọ tèmi, eré àti ayọ̀ báyìí látún fi pàdé ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run mẹ́rin báyìí nínú ìbànújẹ́ Nàìjíríà ó sì dá.

Ekan san, aseko isemi opin ose, ako jopo eloyen agbaye, la mwa fwenye lo san toni, lati ikone konga agmamotbe 89.3 FM. Ili iti akale isi opopuna la fin avenyo, oli oli estate, nele ibadan. Ade da mwala, olo ide lo nero yin shaju, ebyan wakoko otowa, neno eloyen na. Ijaba papo ton ti amon ijaba ipinle lorile de Nigeria ni a ti soso mwade lasi kota wa ye lata ri oru ito abo bi amon ili eko se bere sa ito eko tutun. Ijaba papo ele ye fo joson ati se idasi le ishe bi milion meji ila adma ito amon lodma ati noda nbata ba firodon 2030. Ile ishe bu ifopo dangote ishe afikon si owo jala ipo lasi kota wa ye. Àwọn ọmọ tó lé níbi ogun níye ni pé wọ́n gbẹ̀mí mi níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan nílẹ̀ olómìnira Congo. Orílẹ̀-èdè Saudi Arabia wọ́n ni pé agbélẹ̀kùn ojú ọ̀pá ìpó kan ti pa lẹ́yìn tí ìkọlù kan ṣẹlẹ̀ látọwọ́ ilẹ̀ Iraq. Nínú ìròyìn ẹ̀rọ ìdárayá Ajayi ni ó máa léwájú ikọ̀ Hull City láti máa gbójú agan ti ikọ̀ Chelsea nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje Premier League. Ní báyìí ìròyìn ọ̀hún rè lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tún ti àwọn ìjọba ìpínlẹ̀ ni pé wọ́n ti ń mú kí ètò ààbò láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ káàkiri àwọn ilé ẹ̀kọ́ bí àwọn akẹ́kọ̀ọ́ yóò ṣe máa wọlé sínú ètò ẹ̀kọ́ ọdún 2026 àti ọdún 2027 bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé ọjọ́ Monday. Ìgbésẹ̀ yìí ló wà láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ àti àwọn dúkìá eléyìí tó ṣeéṣe kí àwọn agbésùnmọ̀mí kí a máa gbèrò láti kọlù lórílẹ̀-èdè yìí. Ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lọ́dọ̀ ìjọba àpapọ̀ ṣàlàyé lánàá wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò tọrọ kan òní apẹ́yìn ti tari lọ láti lọ rí máa sún ètò ààbò rò pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àti àwọn agbègbè ti ń bẹ̀ láyìíká wọn. Ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Sokoto àwọn ìpínlẹ̀ ìjọba bẹ̀ òní apẹ́yìn wọn ni a ti gbé àwọn ìgbésẹ̀ kan mọ́kíá láti rí pé wọ́n dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ilé ẹ̀kọ́ gbogbo. Inú ìgbésẹ̀ míì tó ṣe mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òní wọ́n ti ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú àjọ PCRC láti rí dájú wípé àwọn agbègbè àti àyíká tó dùn wò tó sì fi ni lọ́kànbalẹ̀ fún ètò ẹ̀kọ́ òní pé wọ́n pèsè káàkiri agbègbè ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 látàrí ìkọlù táwọn agbésùnmọ̀mí ti ń ṣe ní agbègbè Yàwọ́tà àti agbègbè Ẹ̀sẹ́ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire nìkan ọdún tá a wà yìí. Ẹlákòóso fọ́rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti wá ṣàlàyé pé ètò ààbò àti ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́ tó fi máa wọn olùkọ́ wọn ló jẹ́ ohun tó ṣe kókó tó sì jẹ́ ìjọba àpapọ̀ lógún èyí tó sì mú kí a máa ṣe ìgbáradì àti ìpèsè ètò ààbò tó dánmọ́rán fáwọn àtúnbẹ láyìíká ilé ẹ̀kọ́ gbogbo. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde èrò rẹ̀ láti pèsè àǹfààní ìpèsè iṣẹ́ bíi mílíọ̀nù méjì lẹ́ka iṣẹ́ ọ̀nà àti àṣà títí ọdún 2030. Bí ó ṣe ń gbìyànjú láti yí àwọn ohun ìní àṣà àti ọgbọ́n àwọn ènìyàn lórílẹ̀-èdè yìí padà sí àwọn iṣẹ́ ajé eléyìí tí ó lè mú owó wọlé fún kálukú. Mínísítà fún iṣẹ́ ọ̀nà àṣà ìrìnàjò afẹ́ àti iṣẹ́ ọrọ̀ ajé àtinúdá Anatu Musawa wọn ló ṣàfihàn ọ̀rọ̀ yìí lánàá níbi òpin ìpàdé ọgbọ́n àtinúdá ọdún 2026 eléyìí tí wọ́n ṣètò láti fún ẹ̀ka iṣẹ́ ọgbọ́n àtinúdá lórílẹ̀-èdè Nàìjíríà lókun àti láti pèsè àwọn òṣìṣẹ́ inú ẹ̀ka náà pẹ̀lú ìmọ̀ àti ọgbọ́n tó yẹ fún àwọn iṣẹ́ ajé eléyìí tó lè rẹ́sẹ̀ walẹ̀ tí ó sì dúró ṣinṣin. Musawa rọ àwọn oníṣẹ́ iṣẹ́ ọ̀nà náà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà láti rí ojúṣe ọ̀hún kí wọ́n sì gbà lórí àwọn iṣẹ́ eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ láti mú ètò ìṣòwò wọn lágbára àti láti lo ẹ̀tọ́ ohun ìní ọgbọ́n wọn láti lè máa rí owó tó péye àti láti tẹ̀ sọ́wọ́ iwájú fúnra wọn. Ìpàdé ọlọ́jọ́ méjì náà tó parí lọ́jọ́ Ẹtì pẹ̀lú àkòrí eléyìí tí wọ́n pè ní títayọ ìpínlẹ̀ Èkó láti ṣàfihàn ọ̀nà sí àǹfààní iṣẹ́ ọrọ̀ ajé àwọn ọgbọ́n àtinúdá ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Musawa ni àwọn àṣà àti iṣẹ́ ọ̀nà nílùú Kano wọn ni pé ó ti wà fún ọ̀pọ̀ ọdún òun ló sì jẹ́ ẹ̀rí pé ìlú náà ti ní iṣẹ́ ajé eléyìí tó lágbára láti ọjọ́ tó ti pẹ́ kí èrò náà tó di apá kan nínú àwọn ìlànà eléyìí tó jẹ́ ti ètò ọrọ̀ ajé ìjọba. Iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ti ṣe àfikún sí iye tó ń ta epo bẹtiró lásìkò tá a wà yìí láti 2,265 naira sí òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbèje ó lé mẹ́wàá naira 1,350 naira fún jálá epo kan. Èyí tó sì ti bẹ̀rẹ̀ lónìí ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 12
oṣù kẹsàn ọdún 2026. Èyí ló sì ti ń fi hàn pé ó ṣeéṣe kí iye owó epo tún pọ̀ sí lẹ́yìn tí iye owó epo rọ̀bì ti lọ sókè lọ́jà àgbáyé. Àyípadà tuntun yìí ni àfikún kẹrin tí iléeṣẹ́ ẹ̀bù ìfọpo Dangote ti ṣe lórí owó epo láti ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Lọ́jọ́ 21 oṣù kẹjọ, iléeṣẹ́ náà ṣe àfikún sí owó epo. Bákan náà, lọ́jọ́ 24 oṣù kẹjọ, ó ṣe àfikún sí kí ó tún tó gbé sókè lọ́jọ́ 29 oṣù kẹjọ. Bákan náà, ní báyìí, ó ti tún ṣe àfikún náírà 95 náírà, èyí sì ti mú iye owó epo bẹtiró lọ sí 2,350 náírà 1,350 náírà fún jálá kan. Ní lẹ́tà ìkéde kan tí ẹ̀ka iṣẹ́ ọjà àti ìṣòwò iléeṣẹ́ ẹ̀bù ìfọpo Dangote gbé jáde lálẹ́ ọjọ́ Ẹtì ti ṣe àná òde yìí, ní iléeṣẹ́ náà ti ṣàlàyé tó sì fún àwọn oníbàárà rẹ̀ nípa iye owó tuntun eléyìí tí wọ́n mara jálá epo náà. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ó kéré tán àwọn ọmọ ilé ẹ̀kọ́ bí 24 oníapiyan ti gbé ẹ̀mí mi nínú ibi tí wọ́n ti ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí ara wọn kúrò níbi tí iná kan ti ń jó ní ilé ẹ̀kọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè Bukavu nílùú kan tó ń bẹ ní apá ìlà oòrùn ilẹ̀ olómìnira ti Congo. Àwọn aláṣẹ ṣàlàyé pé àwọn àgbàlagbà kọ̀ọ̀kan náà wà lára àwọn tó kú nínú ìjàmbá iná náà, pẹ̀lú ìbẹ̀rù pé iye àwọn tó kú ó ṣeéṣe kó pọ̀ sí ní agbègbè Kadutu lágbègbè tí wọ́n pè èèyàn pọ̀ sí. Lára àwọn tó rí kó yọ níbi àjálù náà, wọ́n ní wọ́n ti gbé lọ sí àwọn ilé ìwòsàn tó ń bẹ nítòsí fún ìtọ́jú tó péye. Tí fọ́nrán tó sì ń ṣàlàyé tó fi bí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé hàn ṣàfihàn àwọn ọmọ tí wọ́n dùbúlẹ̀ ní ilé ìwòsàn látàrí ìrora. Ó fẹ́rẹ̀ tó ilé tó lọ bí 300 níye tí iná náà bàjẹ́, bó tilẹ̀ jẹ́ pé kò tí ì sí àrídájú ohun tó ṣokùnfà iná ọmọ rárá náà. Ààrẹ orílẹ̀-èdè America Donald Trump ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè Ireland fún àbẹ̀wò ọlọ́jọ́ méjì, tí Trump sì dé sí ilé Framley ní Phoenix Park ní ibi tí yóò ti pàdé alákòóso àgbà ilẹ̀ Ireland Michael Martin. Àbẹ̀wò àkọ́kọ́ Trump ni yóò wáyé sí ilé ìgbé ààrẹ Ireland níbi tí ó ti ń ṣe àbẹ̀wò sí ààrẹ náà ìyàn Catherine Connolly. Bákan náà ni yóò tún kópa nínú àwọn ètò ní ilé tí aṣojú America sílẹ̀ Ireland ń gbé kí ó tó lọ síbi ìdíje golf ìyàn tí wọ́n ti fẹ́ ṣíṣe lójú ti Hamgen Irish Open, eléyìí tí yóò wáyé ní agbègbè golf àti ilé ìtura kan ní agbègbè County Clare, èyí tó jẹ́ ohun ìní rẹ̀. Igbákejì alákòóso Ireland Simon Harris àti mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Helen Hempty wọ́n ní abẹ́ ọlọ́gbà Trump ní pápá òfurufú Dublin lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta. Ààrẹ Connolly, eléyìí tó jẹ́ alátìlẹyìn tó ń sọ̀rọ̀ gidigidi lórí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ilẹ̀ Gaza, tí ó sì ti sọ̀rọ̀ sí ìjọba ilẹ̀ America, òun ló ti wà lábẹ́ ìfòkúnmọ́ láti gbé àwọn ọ̀ràn tó kan ààrin ìlà oòrùn àti Gaza kalẹ̀ lásìkò ìpàdé rẹ̀ pẹ̀lú ààrẹ Trump.

Lára àwọn páìpù epo pàtàkì rẹ̀ pa lẹ́yìn àwọn ìkọlù tí ilẹ̀ Iraq ṣe bí ìjà ti ń bẹ láàrin àárín ìlà oòrùn ṣe ń fẹjú sí lásìkò tá a wà yìí. Ìjọba ilẹ̀ Iraq ti ṣe àlàyé pé òun ti lé ọgá ológun kan kúrò nípò tó sì ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tí ó jẹ́wọ́ pé ìkọlù náà wáyé láti ọ̀kan lára àwọn àyè rẹ̀ tó ń bẹ lágbègbè ilẹ̀ Iran. Páìpù epo náà tó gùn tó ìwọ̀n kìlómítà 600 ló ran Saudi Arabia lọ́wọ́ tó jẹ́ orílẹ̀-èdè tó ń kó epo rọ̀bì jáde jùlọ lágbàáyé lọ́wọ́ láti yí ojú òpó ti Strait of Hormuz kọjá. Riyadh sọ lánàá pé ó ti ti páìpù náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìkíyèsára lẹ́yìn tí àwọn àwòrán sátẹ́láìtì ṣàfihàn ibi tí ilẹ̀ kan ti ń jóná tí èéfín sì ń tú jáde nítòsí ibi tí ìkọlù náà tó ti gbé wáyé. Mínísítà fọ́nrọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ Saudi Arabia ṣàlàyé pé ìkọlù náà ló mú kí àwọn ènìyàn kan farapa àti àwọn tí ìfarapa àti ìbàjẹ́ àwọn dúkìá àwọn ti ṣe tí àwọn aláṣẹ sì ń ṣe àyẹ̀wò sí àwọn ìbàjẹ́ tó wáyé láti mọ ìgbésẹ̀ eléyìí tí ó tẹ̀lé. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ti ń dé sétí ìgbọ̀nyẹ́ láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM ní báyìí. Ìròyìn eré ìdárayá. Agbábọ́ọ̀lù ní Sèmí Àjàyé àti ikọ̀ Hull City ni ó máa dojúkọ ikọ̀ Chelsea nínú ìdíje Premier League bí wọn ó ṣe máa rìnrìn àjò lọ sí pápá ìṣeré Stamford Bridge lónìí láti lọ ìkojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tí í ṣe Chelsea eléyìí tí wọ́n sì jẹ́ ikọ̀ tó tì mí àwọn jùlọ nínú ìdíje Premier League ní sáà tá a wà yìí. Bí ó tilẹ̀ jẹ́ pé ikọ̀ Chelsea ti mi àwọn tó pọ̀, wọ́n tún ti jẹ́ ọ̀kan lára ẹkọ̀ eléyìí tí wọ́n pe àwọn agbábọ́ọ̀lù tí wọ́n bá gbábọ́ọ̀lù ti mi àmì wọn nínú léègì mẹ́ta ìdíje mẹ́ta eléyìí tí wọ́n ti gbá lásìkò tá a wà yìí. Ikọ̀ Hull City bákan náà ènìyàn pé kò tí ì sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan tó ti gbá bọ́ọ̀lù tàbí mi àwọn sí àwọn wọn látìgbà tí wọ́n ti padà sínú ìdíje Premier League láti inú ìdíje Championship tí wọ́n ti wá. Àjàyé ló sì ti bẹ̀rẹ̀ gbogbo àwọn eré léègì mẹ́tẹ̀ẹ̀ta tí Ikọ̀ Hull City ti gbá tó sì tún mi àwọn àkọ́kọ́ eléyìí tó jẹ́ eléyìí tí wọ́n mì sí ikọ̀ Manchester United lẹ́yìn tí wọ́n pe wọ́n fìyà jẹ ikọ̀ Manchester United pẹ̀lú àmì ayò méjì sódò. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ́jẹ́ ká bojú àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ gbogbo nílẹ̀ yìí wọ́n ní wọ́n ti ń sọ ètò ààbò kó lè le dẹ̀ndẹ̀n káàkiri àwọn ilé ẹ̀kọ́ bí ètò sáà ẹ̀kọ́ ọdún 2026 àti 2027 yóò ṣe bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tó ń bọ̀ yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé àwọn ti ń ṣe àfojúsùn àti ṣe ìdásílẹ̀ iṣẹ́ eléyìí tó ń lọ bí 2 million lágbọn ẹ̀ka ètò iṣẹ́ ọdún àtinúwá bí tígbà tá a bá fi rọdún 2030 gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ rẹ̀ láti yí agbọn ẹ̀ka ètò náà padà. Ilé-iṣẹ́ bu ìfọpo Dangote láṣàfihàn rẹ̀ wípé wọ́n ti ṣe àfikún sí owó jálá epo lásìkò tá a wà yìí eléyìí tó sì bẹ̀rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé òní ṣíṣe ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2026. Nínú ìròyìn ilẹ̀ òkèrè láti máa fọ̀ yín pé kò dín ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ bíi 24 tí wọ́n ti gbẹ̀mí mì lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti ń bẹ ní apá ìlà oòrùn ilẹ̀ olómìnira Congo gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ti ṣe àgbékalẹ̀ rẹ̀. Ìròyìn sì fìdí rẹ̀ múlẹ̀ náà bákan náà pé ilẹ̀ Saudi Arabia wọn náà ti ṣe àtìpa ojú ọ̀pá epo kan eléyìí tí wọ́n ní wọ́n ní eléyìí tó sì ní ṣe pẹ̀lú ìkọlù kan ti ilẹ̀ Iraq ṣe látàrí lásìkò tó wáyé lápá ní gbùngbùn ìlà oòrùn orílẹ̀-èdè àgbáyé. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé Sèmí Àjàyé àti ikọ̀ Hull City àwọn ni wọ́n pe wọ́n máa láǹfààní àti máa dojúkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ní pápá ìṣeré ti Stamford Bridge lónìí eléyìí tí wọ́n pe ó jẹ́ ara àwọn ikọ̀ tí ó le tí ikọ̀ Hull City yóò máa dojúkọ nínú ìdíje Premier League. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wà látọwọ́ Kunle Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wales Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn àti ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wales Radio 893 FM fanpage. Bákan náà lè lè gbọ́ àsọ wa ijú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pe tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìn ìjọ lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè lómúròyìn náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. A kú ìsinmi ìpín ọ̀sẹ̀.

wọ́n kí ń kàbọ̀ lẹ́ẹ̀kan sí pé ẹ kàbọ̀ sórí ètò ìjà rádio ètò tó ládùn tó lóyin náà ni ètò tó jẹ́ pé oúnjẹ jíjẹ làwa ń ṣẹlé lórí níbí báyìí gẹ́gẹ́ bí ti mọ̀ pé abala méjì náà ni ètò yìí tó pin sí abala àkọ́kọ́ la mọ̀ sí ojú ọjà tí ẹ̀kejì sì jẹ́ oúnjẹ aládùn gangan ní sánsan nínú àwọn abala méjèèjì yìí ohun pàtàkì ohun tó ṣe kókó tó jẹ́ ọ̀rọ̀ jíjẹ ọ̀rọ̀ ìtọ́jú ara la máa ń gbé yẹ̀wò nínú àwọn abala méjèèjì wọ̀nyí nígbà ìta tí wá kalẹ̀ abala àkọ́kọ́ yìí tá mọ̀ sí ojú ọjà tá ti máa lọ sọ́jà lọ ra àwọn nǹkan tá a fẹ́ sè fún òpin ọ̀sẹ̀ yìí ta dẹ̀ máa délé ta máa tu yẹ́bẹ́yẹ́bẹ́ sílẹ̀ ta máa mú ta bá fẹ́ lò lẹ́sẹsẹ jáde nínú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé ọjà jẹ́ obi tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà níbẹ̀ ṣùgbọ́n àwọ̀ máa lọ́bẹ̀ lọ́ra ṣọ̀ àwọ̀ máa lọ́bẹ̀ lọ́ra bàtà a máa lọ́bẹ̀ lọ́ra jewelries ohun tá a lọ sọ́jà lọ ra òjò ohun tá a fẹ́ jẹ lọ nítorí pé àwa mọ̀ wípé oúnjẹ báyìí lọ rí àwọ̀ àwọ̀ tó bá jọ̀lọ̀ láṣọ ń dara lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tá a ti wá lọ ọjà tá a ti dé tá a ti ra gbogbo nǹkan tá a fẹ́ rà tá a ti kó délé ẹ̀yin àti èyí oge ó yẹ bẹ̀rẹ̀ sí ni máa tubọ́ síta nítorí pé iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ àdáṣe àájọṣe papọ̀ ni lárẹ̀ láti lọ ra àwọn nǹkan tí a lè lò láti fi tọ́jú ìkókó iṣẹ́ ìkókó ni mo gún wá síta fún wa láṣàlẹ̀ yìí gbogbo àwa ìyá lọ́mọ nílé mo kí yẹn kọ ọwọ́ lómi ọmọ wa kò ní kù lágbára ọlọ́run irú mẹ́ta ló wà lọ́jà tí wọ́n ń tà irú àkọ́kọ́ tá a mọ̀ a fi ń ṣe bẹ̀ ni ìyẹn ni irú woro ó máa ń mọ́ bẹ́ẹ̀ ta sánsán ó máa ń mọ́ bẹ́ẹ̀ dùn ó máa ń bu ìyí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni irú woro la máa máa fowó rà lọ́jà irú ẹ̀kejì ta tún mọ̀ ní irú pẹ̀tẹ̀ ta fi ń ṣe ewédú tó ń yọ̀ ta fi ń ṣe àwọn ọbẹ̀ míì tó jẹ́ pé a máa láka ta máa pín tẹ̀là irú ayọ̀ nìyẹn irú ẹ̀kẹta ọlọ́run má má jẹ́ ká bá wọn rówó ra irú kí leléyìí ni ìbá má ṣe mí kí leléyìí ọlọ́run má jà bá wọn ra rúru bẹ́ẹ̀ irú ayọ̀ irú ìdùnnú irú ìgbéga irú ilé kíkọ́ irú ọkọ̀ rírà ló máa máa ṣẹlẹ̀ sí wa lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni nígbà tí mo sọ fún wa wípé ẹ̀yin ìyá lọ́mọ mo kí yín nílé ẹ̀kọ́ ọwọ́ lómi gbogbo ẹ̀yin tẹ̀sán lọ́jọ̀jọ̀ mọ̀ lọ́wọ́ ìkókó mo kí kókó náà kábọ̀ sí ayé kábọ̀ sí orílẹ̀-èdè wa orílẹ̀-èdè owó tẹ́yin bá wà tẹ̀sí bí kókó mo kí yín o ṣùgbọ́n ìlú wa ó ń ṣàn fún wa ara àti fún yín kókó tá a bá bí ní ìlú wa kó kí rẹ̀ kó rere nítorí pé nàìjíríà giant of africa ni ìlú tó gba ìyí tó gbogbo ni nígbà nǹkan tá à ń sọ lọ ẹ jẹ́ ká máa sọ lọ ìtọ́jú ìkókó iṣẹ́ náà mo fẹ́ fún wa ní àṣàlẹ̀ ìbáṣe lè ṣe àgbo ìkókó gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ìkókó ṣàṣà ni ìkókó tó jẹ́ pé wọn kì í fi bẹ́ẹ̀ bá làpàlàpà jà ta bá ń sọ̀rọ̀ nípa àrùn yìí ó máa ń ba àgọ́ ara jẹ́ lára ìkókó gidi gan ni ìyẹn èélá là ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe làpàlàpà àṣìwí ni mọ̀tọ̀rọ̀ gáfárà èélá ó máa ń bá ìkókó jagun gan àgàgà àwọn ìkókó tó bá sanra dáadáa tó lómi lára wọ́n máa ń sin èélá dáadáa báwo la ṣe lè gbógun ti èélá lára ìkókó kódà agbo yìí ṣiṣẹ́ kíákíá fún ìkókó láti tètè gbógun ti èélá lágọ̀ọ́ ara wọn yálà ètò ti jáde yálà ètò wà nù gbogbo ẹ̀ pátápátá ló máa ṣiṣẹ́ fún kí làwọn nǹkan ta nílò fún agbo èélá fún ìkókó a máa lọ wá epo àgbọn la nílò tá a bá ti wá wọ epo àgbọn tán a máa wá ewé fruit ẹmọ fruit tí ó máa ń wù ládùúgbò sádùúgbò tó máa ń lè sókè fruit gbogbo àlàmì ewé fruit a máa wá ewé fruit wo la wá fẹ́ wá kò ń ṣe ìta máa nàgà máa fọwọ́ já o èyí tó ti jábọ́ sílẹ̀ tó ti jábọ́ sábẹ́ igi ńbẹ̀ òun la máa ṣà ewé fruit tó ti jábọ́ sábẹ́ igi la nílò ta fẹ́ ṣà lẹ́yìn ìgbà tá a bá ti ṣa ewé fruit tó jábọ̀ ìtàn ẹ jẹ́ ká kó pọ̀ mọ́ epo àgbọn ta ti ní lọ́wọ́ yìí ta ti kó sọ́wọ́ yìí ẹ jẹ́ ká kó wá sílé lẹ́yìn tá a bá ti kó délé tán ẹ jẹ́ ká ṣọ̀wọ́n dáadáa nínú omi tó mọ́ lẹ́yìn tá a bá ti ṣọ̀wọ́n nínú omi tó mọ́ tán ó wá kú bá a ṣe fẹ́ sè o báwo la ṣe fẹ́ sè ó máa rọrùn omi lásán láì fi nǹkan kan kàn la máa fi ṣe àwọn èròjà méjì pọ̀ epo àgbọn àti ewé fruit tó jábọ́ sílẹ̀ la máa máa ṣe pọ̀ tá a bá ti ṣe pọ̀ kí la máa máa ṣe a máa máa fún ìkókó ìmú lóòrèkóòrè a lè máa fi wẹ ìkókó wa yìí gbogbo ibi tí èélá bá wà lára ẹ̀ pátápátá gbogbo ẹ̀ pátá ló máa yà dànù tọ́rẹ̀ dẹ̀ máa fúyẹ́ tọ́rẹ̀ máa wálẹ̀ dáadáa eléyìí la ṣàlàyé fún wa nínú abala ojú ọjà fún tọ̀sẹ̀ yìí ẹ̀yin náà rí wípé ohun tó dára ni pé ká máa tẹ́tí sí ètò yìí ní gbogbo ọ̀sẹ̀ báyìí
nitori pe kini ohun ta n gbe jade ninu eto yi o je ohun to je pe o wulo fun gbogbo wa patapata gbogbo eyin ya lomo mu wa royin te ba ti bi mo e tete moju to e la lara omo toro ma n ba skin omo je ni o ma n ba o de ma n je irin koko omo mi won bi irun e po dada ta ba ma fi rose kan se meji ati ma pa irun ati ma so seyin e la lo n je irun e fudi eye la je nkan ti ko dara fun ikoko rara e je ka gbogun ti e la lagwara omo wa omo wa oni kuko ni run o arun karun ko de ni be omo wa wu lagbara olorun oba nibe ta ti wa bo le ni enu abala ojo oja bayi ni to sun kan ni kamare lo si abala onje aladun ta ti ma lo wonu kitchen wa ta ma ko wa lorisirisi onje ile wa tabi ti ilu bomi orisirisi ilu lo ni onje ti won lo to sugbon e je ka dinu abala na ke wa wo onje ilu ta tun gbe wa lasale yi oya e jadide ka ma lo sinu le danu wa

sibolo ja e je kara black pepper black pepper je kara sibo e je kara glove kara sibo e je kara granite kara sibo yin na ri pe kunu ti wa yato e pa ni mo soro bai e pa e je kara e pa ta nje kara sibo ati daruko gede black pepper ti wa nbe e je kara awon kan yen sibo a de ti ri ra sweet cola ati ra sibo nẹ́yìn gbà tá ti ṣe àwọn nǹkan ìtàn ẹ má gbàgbé o tá bá ti ra sweet cola wa ìdílé tán ká tó lò ẹ jẹ́ ká fi sínú omi tó ń wọ̀m ká fi ṣàn dáadáa lẹ́yìn tá bá ti fi omi tó wọ̀m tá fi ṣàn tán ẹ jẹ́ ká fi ọ̀bẹ sí ká là á máa rí kóró tẹ́rẹ́ kan láàrin ká yọ kóró a nílò kóró yẹn sweet cola wa nìkan la nílò tá fẹ́ lò fún kùnú wa lẹ́yìn gbà tá ti ṣe tán ẹ jẹ́ ká ṣe lọ́jọ́ sí inú abọ́ kan ó yá ẹ jẹ́ ká wá àtàyè rè ẹ jẹ́ ká wá kọ̀nọ́fùrù kọ̀nọ́fùrù ẹ jẹ́ ká wá ká ṣàn ká kó sínú abọ́ tó mọ́ kan kọ̀nọ́fùrù ìyèrè ẹ jẹ́ ká wá jíńdà wa ẹ jẹ́ kó wà ńlẹ̀ ẹ jẹ́ ká wá yẹn náà kó dúró síbẹ̀ skàmbá àgbọn wa ń kọ́ ẹ jẹ́ ká fọ omi inú àgbọn wa màmá nílò ẹ a máa nílò omi àgbọn wa tá bá ti fọ àgbọn wa ìtọ́ omi ẹ ẹ jẹ́ ká dà sínú abọ́ kan ẹ jẹ́ ká fi ọ̀bẹ ká fi ṣí àgbọn ẹ kúrò nínú ilé ẹ ká fi ọ̀bẹ ká fi gé kékèké mo ṣe pé kó kéré jò tá ṣàjẹpá lè wọnú blender wa lẹ́yìn ìgbà tá ti gé àgbọn wa kékèké tán ẹ jẹ́ ká kó mọ́ àwọn ata ìyèrè àti ata ìjọsìn tá ti kó sílẹ̀ yìí lẹ́yìn ìgbà tá ti ṣàwọn nǹkan ìtàn kọ́ jíńdà wa nǹkan ẹ jẹ́ ká ha ẹ̀pọ̀ ẹ̀ ká ha kúrò ká ṣàn ká kó mọ́ àwọn èròjà yìí nílẹ̀ gbogbo àwọn nǹkan tá ṣe yìí ẹ jẹ́ kó wà ní abọ́ tó mọ́ ọ̀gẹ̀dẹ̀ wa nǹkan ọ̀gẹ̀dẹ̀ àgbagbà wa nǹkan tàbádé padà á tún máa sọ̀rọ̀ lọ nípa ẹ̀.

ẹka bọ padà sórí ètò oúnjẹ aládùn gẹgẹ bá ti ń sọ ká tó bọ ta kúrò nínú kòló ká lọ wo mi mu ni wípé agbọ́n wà yìí tàbá ti yọ tọ́nu ilé ẹjẹ́ ká gé kékèké ká kó máwọn èròjà yìí èròjà wo la kà sílẹ̀ tẹ́bà gbàgbé jẹ́ kí ràn yín létí kó tó di pàdédé fúráì lọ́wọ́ nǹkan sẹ́ mu a ka kọ̀nọ́fùrù sílẹ̀ kọ̀nọ́fùrù wà nínú nǹkan ta kà sílẹ̀ a ka ata ìyèrè ó wà nínú ẹ̀ fún àwọn àtàbàrà ata ìyèrè jẹ́ ká lo jíńjà nìkan sí ṣùgbọ́n ká lè máa gbọ́ tèsí pé nǹkan ta yẹ́rẹ́yẹ́rí ń bẹ̀ a nílò ata ìyèrè sínú ẹ̀yìn ata kékèké báyìí náà pèlú ata ìyèrè a ti lo kọ̀nọ́fùrù sí kọ̀nọ́fùrù yìí máa ń fọ ẹ̀jẹ̀ inú máa ń fọ ikùn tó bẹ́ẹ̀ pé gbogbo ìdọ̀tí gbogbo gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ inú ló máa ń fọ̀ jáde ń tiẹ̀ so kọ̀nọ́fùrù gbúdọ̀ wà nínú kùnú wa lẹ́yìn ìgbà tá a ti ṣèyẹn tán ẹ má gbàgbé tiger nut wa àti kókó ònà omi tá a fi sókè mọ́jú àti kókó ònà ẹ̀ a ti ń ṣètò láti lọ báyìí torí pé ó ti rọ̀ dáadáa ọ̀gẹ̀dẹ̀ àgbagbà wa tara àbí ẹjẹ́ ká bo kúrò nínú epo ọ̀gẹ̀dẹ̀ jẹ́ kó rí pé ó ti pọ́n o ṣùgbọ́n kò ìrọ̀ láàárọ̀ jù kò tiẹ̀ tí rọ̀ bọ́ ó ti pọ́n ó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà gidi ẹ ká ge sínú àwọn èròjà tá à ń kojọpọ̀ yìí lẹ́yìn tá a ti ge tán ń kọ́ black pepper wa ń kọ́ ẹ̀jẹ̀ ká ko sínú ẹ̀ lẹ́yìn tá a ti ko sínú ẹ̀ tán ń kọ́ ẹ̀pa wa ẹ̀pa tá à ń jẹ ẹ̀jẹ̀ ká ko sínú ẹ̀ gbogbo àwọn èròjà yìí tá a ti kó pọ̀ yìí àgbọ̀n ti wà ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá àti tiger nut wa yìí a ti ko sínú ẹ̀jẹ̀ ko sínú blender wa omi àgbọn wa tá a gbé ẹ̀jẹ̀ ká dà sínú àwọn èròjà tá a kó sínú blender yìí ká wá fi omi díẹ̀ ká fi mix ẹ̀ ká dà mọ́ a lè da omi 1 liter mọ́ a lè ló depend bí tiger nut àwọn nǹkan ta fẹ́ lè bá ṣe pọ̀ sí náà ló ṣe máa gba omi ta fẹ́ fi lọ sí lẹ́yìn ìgbà tá a bá ti da omi ta fẹ́ fi lọ sínú blender tó ẹ jẹ́ ká lọ kó kúná dáadáa lẹ́yìn tá a bá ti wá lọ tó ti kúná tán kọ́ tiwa ni wípé ká dà kúrò nínú blender ká dà sínú asẹ́ ta fi ń sẹ́ ògì nílé lẹ́yìn tá a bá ti dà sínú asẹ́ ta fi ń sẹ́ ògì

wọ́n ti wà nílé agbára kásìkò ti tó àsìkò ti ń lọ fún àwọn tó bá jẹ́ wípé ètò ìdùnmọ́ yín mo nífẹ̀ẹ́ ètò yín ìtàn sọ yín mo láìkẹ̀ èmi tí mo ti ẹ̀ nífẹ̀ẹ́ láti mọ̀ pa oúnjẹ ṣùgbọ́n wù mí kí n bá yẹyẹ oge sọ̀rọ̀ ó wù mí kí n tún máa mọ̀ sí nípa oúnjẹ sísè láǹfààní láti kàn sí yẹyẹ oge yín iyoge yín náà ni tí torí tí yín ló ṣe wà níbí bẹ́ẹ̀ ni láǹfààní láti kàn sí mi lórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ mi 08064618333 lẹ́ẹ̀kan sí 08064618333 fún àwọn àtúbà tó wá jẹ́ pé ó wà láti darapọ̀ mọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ wa ìyẹn lórí WhatsApp àǹfààní rẹpẹtẹ ṣí sílẹ̀ fún wa níbẹ̀ láti darapọ̀ mọ́ wa bákan náà ní tó bá ti jọmọ oúnjẹ òun là sọ̀rọ̀ nípẹ̀ tó bá ti kó lòrọ̀ ọ̀rọ̀ oúnjẹ kò sàǹfààní yẹn o àbẹ́yìn wa fẹ́ gbé èpolo ìwo yín wá fún wa ní iléeṣẹ́ wa ẹ̀yin ṣe nǹkan tó jọmọ́ nǹkan oúnjẹ ẹ̀yin produce nǹkan kan tó jọmọ́ snack ẹ̀yin wá fẹ́ kí ọjà yín kó tún fẹ́ ju kẹ̀kẹ́ sí ẹ máa bọ̀ ní iléeṣẹ́ wa West Radio 89.3 FM káfi tiwa káfi gbé tiyín lárugẹ ibi ìlàmọ̀ràn rí mọ lórí ètò fún tàṣàlẹ̀ yìí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá tún máa pàdé ọ̀bùmọ̀yé yìí náà ni òun sọ fún wa wípé ká fojú wa ká fi sunrun ayọ̀ aládùnnú alayọ̀ elédùmarè àfihàn wa lórí mọ́júmọ́ yìí ó dàrọ̀.

0: 이해 안 되니까 그게 안 가나 이해.
1: 모 kí ẹ̀yin tèmi káàkiri àgbà láyé ẹ kábọ̀ sórí ìkànnì west radio 89.3 fm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tó bá ti di ọ̀sán sátidé aago kan àbọ̀ títí di aago mẹ́ta ọ̀sán ètò weekend total sport òun ló máa ń gbìnàyà níkànnì west radio. ẹ wo èmi ti yín nítòótọ́ èmi ọ̀rẹ́ yín àbúrò yín pàdé yín orúkọ tèmi ò yípadà rémọ̀dì tanátaná. ṣé mọ̀ pé tó bá ti di ọjọ́ monday títí di ọjọ́ friday sport assembly ni máa ń gbìnàyà ìyẹn láago mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà láàárọ̀ nǹkan am sport níkànnì west radio 89.3 fm. àmọ́ tó bá ti di gbogbo ọjọ́ sátidé weekend total sport 89.3 fm òun ni kẹ máa gbọ́. ẹ wo bó ṣe lọ láàrin ọ̀sẹ̀. ẹ mọ̀ pé uefa champions league gbogbo ẹ̀ gbéra sọ man u gbójú ṣàbàjẹ́ ikọ̀ barcelona náà kò yan wọn kéré o ó yá pápápá ikọ̀ bayern munich lẹ́yìn ìgbà tí bodo fẹ́ gbérùn wọn látẹ̀yìn bodo gbòdo lọlé wọn o. ẹ mọ̀ pé àmì ayò bíi márùn sódo ló bá dé real madrid ṣe bẹ́ẹ̀. ìyá arsenal ńkọ arsenal gbìyànjú o nígbà tí napoli fẹ́ gbérùn wọn bákan náà. ẹ mọ̀ pé wọ́n struggle wọ́n mi àmì ayò kan dóńdó òun ni ikọ̀ arsenal fi kó o já.

ó yá pápápá inú ikọ̀ Barcelona, ó yá ọ̀gá àgbà nínú ikọ̀ Barcelona. Mo sọ nípa Juan Laporta, oníṣẹ́ rísàtà wà ẹni tí ò rà máa san. Tó bá pera rẹ lásán, tó pera rẹ ní Real Madrid, ẹgbẹ́ níta ẹgbẹ́ Man City sí. Ó ní gbogbo yín àlùbami ẹ̀kọ́, oníṣẹ́ rí ìdíje La Liga, Copa, Super Cup, àti UEFA Champions League. Ó ní gbogbo ẹ̀ pátá, everything, ó ní gbogbo ẹ̀ la máa gbà. Daniel Lamet ti sọ̀rọ̀, oníṣẹ́ rí inú ikọ̀ Manchester United tí mo wà. Èmi ò wá ṣeré rárá o, mo fẹ́ jẹ́ ọ̀gán gbòógì pàápàá jùlọ lọ́wọ́ ẹ̀yìn Manchester United. Káwọn agbáwẹ̀yìn wẹ̀yìn bẹ́ẹ̀ kan wípé ọ̀gá o káre, ọkọ̀ wọn balẹ̀ pé àwọn ọkọ̀ wọn balẹ̀ pé àwọn ní atọ́lé tó gbangba sùn lọ́yẹ. Ìyẹn nínú ikọ̀ Manchester United. Ó yá pápá Gerard Pique ti sọ̀rọ̀, oníṣẹ́ rí èròǹgbà un. Lionel Messi ó máa wà nínú ọ̀kan nínú àwọn márùn-ún top 5 rank tá a bá ń sọ̀rọ̀ Ballon d'Or. Ó yá pápá Mikel Arteta. Mikel Arteta ó ti sọ̀rọ̀, ó ní àwọn èèyàn sọ pé Arsenal ló máa gba Premier League. Ìyẹn ní sáà tá a wà. Ó níṣẹ́ rí gbogbo nǹkan táwọn èèyàn sọ òkan òun o. Ó ní nǹkan tó bá ẹ̀mí Mikel Arteta. Ó ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nígboro ayé torí pa ti borí ìfẹsẹ̀wọnsẹ̀ bíi márùn-ún léra wọn. Ẹ wá lọ ń pariwo wípé Arsenal ti dé tán. Arsenal ló máa gba Premier League lọ́tún. Arsenal ló máa gba Premier League lọ́sì. Ó níṣẹ́ rí lè tó bá ẹ̀mí. Ṣé rí ìfẹsẹ̀wọnsẹ̀ kojú Sunderland? Ìyẹn ní Stadium of Light. Àwa fẹ́ lọ taná níbẹ̀ ni o. Àwa ò gbọ́n kankan o. Ṣé rí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ló bá èmi o. Lọ́wọ́lọ́wọ́ tá a wà Arsenal kojú Sunderland, bá a ṣe fẹ́ mú 3 points lára wọn ló bá mi. Ṣé rí Premier League? Ìyẹn ò kan èmi Mikel Arteta. Bákan náà olùkọ́ni Enzo Maresca, olùkọ́ni Manchester City, òun ti sọ̀rọ̀ sí ìgboro ayé. Ó ní láti ìgbà tí Michael

0: Ipe iṣẹ́ tó lé ni Michael Carrick gbà, ó ní ẹ̀sì wo iṣẹ́ tó ṣe nínú ikọ̀ Manchester United. Ó sọ wọ́n di ọ̀kan gbòógì, tàbá ń sọ̀rọ̀ ikọ̀ tí ń kópa nínú ìdíje Premier League. Ẹ wo mo gbé fún Michael Carrick járe, Enzo Maresca ló sọ bẹ́ẹ̀. Lord Policy pẹ̀lú ọ̀rọ̀ tí Enzo Maresca sọ, ṣé kò ṣe pé wọ́n wà ní Michael Carrick, ẹ̀rọ pé wọ́n máa kojú Man City lọ́la?
1: O ni lati wine na ni e mo o ni lati wine ni tori pe ohun lo mo nkan ti ohun to against Man U to fe ba Man U play lola so mo mo pe o ni lati kan fi je ko gun esin ayan o fe gbe esin ayan ni ko le ti si waju so that tabi awon a le rasiri kan lati fi ke buresi lara Man U so ni wo ere temi mi ko wa ko ya mi lenu mind game na ni Maresca sese bere lo na lo fe bere pelu Man U so o wa ku so Michael Carrick to na ba go re to ba je kan lo gbe ohun ge esin ayan bo se wa yen tori pe bo Man U Man City gbogbo ala mo bi ohun for investment won seyin at least in the last one decade in the last 10 years bubala mo bi ti on sa o man saba yi si Man U man saba fe fi ke buresi mo lara te ba wo start won but nisin Maresca fe yi ton yen pada mo tori e kokko fe bere pelu mind game no on ti Michael Carrick si waju ni wa ku so Michael Carrick to hun no ba fe te kan gbo hun gesin ayan
0: o ya wo Michael Carrick lo ku si to ba fe gesin ayan lapa bi beyen e mo pe ju a Pedro Pedro, o ni agbábọ́ọ̀lù Chelsea akọ́kọ́, tàbá ń sọ̀ nípa gbọ́wọ́ wájú. Láti ọdún 2016, tí Diego Costa ti gbàgbẹ́yìn, ló máa gba Player of the Month, ìyẹn nínú ikọ̀ Chelsea o. Agbọ́wọ́ wájú ikọ̀ Chelsea tó gba Premier League Player of the Month ti gbẹ̀yìn. Diego Costa ni lọ́dún 2016, ṣe wá rí ní sáta wàyí. Joa Pedro ti ṣe bẹbẹ, ó ti gbà lẹ́yìn Diego Costa, ó yá pápápá ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ẹjẹ́ ìka sí yín létí, ẹjẹ́ ìfún yín létí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Nínú ìdíje Spanish La Liga, Sevilla bójú Valencia jẹ́ àmì ayò kan sódo. Ṣe wá rí sí Italian Serie A, Venezia pàdánù lé wọn. Fiorentina fi ìyàjẹ́ mẹ́rin sí méjì. Ó yá Bundesliga, Union Berlin. Union Berlin pàdánù sọ́wọ́ Schalke 04. Àmì ayò mẹ́ta ni ẹsẹ́yọ̀ kan ní Schalke 04 lọ fi lù mọ́lé. Ó yá Rennes nǹkan. Àwọn bójú Marseille jẹ́ àmì ayò kan sódo. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí. Mo ń sọ̀rọ̀ Premier League. Ó yá mo ti wọ weekend preview lọ́nìí yẹn. Ó yá láago mẹ́ta ọ̀sán. Bournemouth àti Brentford. Aston Villa àti Nottingham Forest láago mẹ́ta. Ikọ̀ Chelsea àti Old City. Crystal Palace àti Ipswich. Aago mẹ́ta ń gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Liverpool àti ikọ̀ Fulham aago mẹ́ta ni. Tó bá wá di 5:30, ìyẹn láago márùn-ún àbọ̀ ńrọ̀lẹ́. Ikọ̀ Tottenham Hotspur àti ikọ̀ Everton. Ṣé ẹ wárédè tó ṣe kànrìn lénìí? Tàbá sọ̀rọ̀ ìdíje Premier League. Sunderland àti Arsenal láago mẹ́jọ. Ó yá lọ Policy kamu láti ìfẹsẹ̀wọnsẹ̀ Chelsea àti Old City. Bó ló ṣe máa lọ?
1: Ẹnu ètò mi mo expect pé kí Chelsea náà wọ́n gbìyànjú kan fi ike buresi mọ́ All City lára. So inú géèmù yẹn mo expect kí Chelsea lè at least pẹ̀lú pàtí mọ àrà tán dá against the Leeds. So ó yẹ kí tempo yẹn kán sì maintain tempo yẹn. Ṣùgbọ́n má tún jágbàre pé All City yìí ó ń pa kúkúrú ó ń pa gígùn ni o. Kò ran anybody ń ṣe o. Àsìkò tó bá ti kó bùtù sẹ́sẹ̀ All City ń sọ fún ẹ pé òun fẹ́ wá bá ẹ gbà ni. So kí Chelsea náà múra kán má lọ fojú di wọn kán má lọ rò pé Leeds United làwọn fẹ́ bá play. All City ló ń pa àwọn eléyìí red and black and yellow ni wọn. Wọn ò ràn yàn ṣe black and orange. Anybody tó bá ti wá wọn rẹ̀ láti kó gbogbo lẹ́sẹ̀. So ìtì dá tòmí o tó bá ní kí n predict géèmù yìí. All City or draw ni géèmù yìí máa fẹ́ jẹ́. All City or draw ni mo ṣe wo géèmù yìí.
0: Ó yá All City or draw. Tàbá ń sọ̀rọ̀ All City Chelsea àti ikọ̀ All City. Ẹjẹ́ ń já àwọn paper boys sí nígboro ayé. Ẹjẹ́ mọ̀ pé 19 games tí Chelsea ti gbá. Wọn ò kípù clean sheet o. Wọ́n ń mi àwọn Chelsea ní o. Wọ́n ń mi àwọn Chelsea ṣeré-ṣeré. Chelsea ti kàn sí di 7 goals nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbá ìfẹsẹ̀mẹ́ta mẹ́ta tán gbá. Lábẹ́ olùkọ́ni Xabi Alonso. Ó yá ikọ̀ All City. Ikọ̀ All City ò lu Chelsea rí o. Gbogbo ẹ̀mẹ́sàn-án tí Chelsea ti kojú wọn. Chelsea fi ìyà jẹ wọn. Tàbá ń sọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tí Chelsea ti gbá sẹ́yìn. Wọ́n borí mẹ́rin nínú márùn-ún. Wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ Arsenal. Àmì ayò méjì sí ẹyọ kan. Ó yá All City ń kọ́. All City nínú márùn-ún. Àwọn borí méjì. Wọ́n ta ọ̀mì méjì wọ́n sì pàdánù ẹyọ kan. Sunderland ló lù wọ́n. Tàbá ń sọ̀rọ̀ ìdíje Carabao Cup. Ẹ mọ̀ pé All City bójú Man U jẹ́. Àmì ayò méjì sódo sí àtàwá. Ó yá lọ Policy fẹsẹ̀wọnsẹ̀ Liverpool àti Fulham.
1: lọ́dọ̀ níwò tèmi àwọn méjèèjì náà lọ máa nẹ́tira wọn ná mo ṣe wo géèmù yẹn bó ṣe mo gbé fún liverpool pé kí liverpool ní at least bójẹ́ 2-1 bójẹ́ 3-1 ní con ride lórí fulham nínú géèmù yẹn so nǹkan tí mo expect nínú géèmù wọn nìyẹn.

0: oro gun o arabirin so wi pe leyin ose meji ti won se mommi mo lo n ba so fun arakunrin wi pe ki onikaluku ma ba irin ajo ti e lo
1: ohun
0: oro wi pe ohun setan lati tesiwaju mo ninu irin ajo igbeyawo yi o wi pe ki okunrin yen ko ya lo wa obirin mi to je pe yo le fowo sowo ti iya re leyin nitori igbagbo won ni pe won o kin fi abe gbe omo jade egbon se ohun ti arabirin se se o to lati se be
1: so on to tona
0: abi se yoko lo so ohun ti ko ye ohun ti e ba wa da si ni ori eto ni irole ti oni yi niyan
1: se ri queen mother gba si arabirin yen to pe njo yen n ko ayo kan ti mo ko bere lowo e pe se nigba to foro lu awon obi e lo to so pe ohun o se gbeyawo mo ni abi bo ti gbo lo ti ni lokan pe ohun o se gbeyawo mo se ri pe oro meji ti ko lura won bayi igbagbo ti e o roki lokun aya e pe boya ise abe lo won o fi bimo igbagbo nu dile mi so pe awon o kin fi sabe bimo nle awon se ri nkan meji ti ibi ti igbagbo meji ati ero to ti ko lura won mo so nkan kan le kan queen mother ma de fe ka tu so dada se ri ninu idile wa boya ya lo okunrin abobirin mo ni iya kan ta pe wa sori eto kan ta se eto igbo ta ma nse iya yen ni gbogbo omobirin to mo ohun ba fe fe o ma fe gbogbo won to ba te sise nu office je ni to ko se owo omo ohun wa mu kan wa ti o ko se owo to ba te wa je ko tu wa o ti wa ni rele gagaga ni se o tu wa ko se owo o ni irin ajo yin o to awon sa begidi odu ona yen sugbon e to pada mu wa oni sowo lowo awon mura ati seyawo igbagbo kan niyan o igbagbo tawon gbagbo ni pe tomo bere ba ni se lowo to sise office won o jo mo kunra won lowo koni si pe oko mi o ti de oko nikan eje ntu wa san kankan fun yin igbagbo kan wa to je pe awon kan wa ton gbagbo leni ko si bo se sare to keje mo si lara won
0: won o ni gbeje won o ti e ni lo lewo san gan
1: igbagbo ti won niyan o awon kan wa e gbodo mu abere ke le fe fi ti bo won lara pe fe gun won labere te wete gbo ni won ma lo igbagbo awon kan niyan awa so de be le kan pe o n ko hun ta ba se igbagbo ta ba ni gbagbo ninu e fe pe ta ba gbe sawujo yo pa ide ni lara
0: ko ni
1: se anfani fawujo emi o ma wu mi ngba mi ka ka yiri ewo ka tu gbagbo yi ka tuto ka joko ka jo yi yoro e ka wo pe n ta wa gbagbo ni eni ta mu bo
0: so ni gbagbo ni
1: so ni gbagbo ninu e bo la se se ta fi awon le ibo ma so pe balance ta fi balance re
0: to ma fi bo si dede ojo osuwon
1: to ma fi bo si dede ojo osuwon ti o ni fi pa ẹni kan lara
0: ati keji lara
1: ẹ má dẹ gbàgbé nínú gbàgbọ́ yìí là ń bí àwọn ọmọ sí o bẹ́ẹ̀ náà ni kíní ọmọ ràn a máa ràn ẹ má dẹ jà ká má tanra wa jẹ ẹgbọn àtàbúrò nù lẹkan náà wọn ò ní fẹ́ra wọn ìtaná láti lọ máwọn èèyàn wa tí wọn máa fẹ́ ìgbàgbọ́ tá a fẹ́ yìí so da queen mother ká máa fi agídí ká máa fi impose yìí tá a gbàgbọ́.
0: Nǹkan tẹ́mi ti ẹ̀ fẹ́ sọ nípa ìgbàgbọ́ yẹn o ni wípé ní ìgbà tí ẹ̀kínní bá ní ìgbàgbọ́ nínú kankan tí o rí pé ìgbàgbọ́ ẹ ó tako
1: ìgbàgbọ́
0: ẹni kejì ẹ ṣe jọ jókòó kẹjọ sọ ǹjẹ́ mọ̀ pé ní ìgbà tá a bá jọ jókòó tá a bá jọ sọ ó ṣeéṣe ká rí ìmọ́lẹ̀ nínú ẹ̀ tó jẹ́ pé ẹnì kejì á fi rí pé nǹkan tí ẹni yìí dẹ̀ ń sọ kò dẹ̀ sí ewu nínú nǹkan tó ń sọ yìí o àdẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ o tàbí ìta àbá fi ṣe báyìí ẹ ṣe jẹ ká ṣe báyìí àwọn méjèèjì lè sùn sí àárín.
1: Ìgbà tó jẹ́ pé ń ta gbàgbọ́ nínú ẹni tí ì ṣàṣà tí ì sì ṣe kínní torí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ó lákàkì òkú ìmọ̀dà ṣé ń tarábìnrin yẹn ṣé ìgbésẹ̀ tó sáré gbé.
0: Ṣe rí tẹ́.

0: 89.3 FM. Your preferred wholesome radio.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: Fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó gajara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Iléeṣẹ́ ńláńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ́ wò. Ẹ tọ́ wò jọ́. Ẹ ó gbà bọ́gà ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o.

0: ẹ̀má bọ̀ wá sílé iṣẹ́ wa.
1: Dandala wà lẹ́gẹ̀ẹ́ títì.
0: Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù.
1: West Broadcasting House.
0: Ní aláàfin Avenue.
1: Olúyọ̀lé Estate, Ìbàdàn.
0: Ọ̀yọ́ State, Nigeria.
1: Ẹ̀lú ẹ̀lú.
0: 07066165053.
1: Tàbí
0: 08035093394.
1: West Radio. 89.3 FM.
0: Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́, òjò kan ló wà.

ọ̀rọ̀ ẹ̀ṣin títí jáde ọ̀rọ̀ ọlọgbọ́n tí ò ṣe fọwọ́ rán sẹ́yìn la tún ti rí gbámú lónìí lórí ètò àgbàlódé látọ̀dọ̀ màmá wa Mrs. Rosanna ẹ̀bùn olúwa Akinyọdé tí wọ́n jẹ́ ẹni ọdún 84 èyí ni 84 years old àti kó ẹ̀kọ́ nínú ìrìn àjò ayé wọn lórí ìdílé ni ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ ni tàbí ọ̀nà tí a lè gbàgbé ìgbé ayé tó yè kooro láwùjọ ẹ̀yin ọ̀dọ́ ọ̀rọ̀ ọlọgbọ́n ti jáde sí wa o láti kó ẹ̀kọ́.

kíyìn ẹ̀ka alẹ́ ẹ̀sìn kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ìlàmúwa fún yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga àgbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbẹ̀ Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn orílẹ̀-èdè Nàìjíríà méjì nílẹ̀ South Africa. Wọ́n pè fún ìwádìí. Tinubu kẹ́dùn ikú alága àpapọ̀ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú PDP, Eyín Bàmángà Túkọ̀. Tinubu, Àtíkù, Òbí, Mákindé, wọ́n yọyọ nínú orúkọ àwọn olùdíje sípò ààrẹ láti ọwọ́ àjọ INEC. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fi dá àwọn òbí, àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lójú ètò ààbò àwọn ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àwọn ilé ìwé ti ṣe ń wọlé padà lọ́sẹ̀ tó ń bọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì nílẹ̀ South Africa, tó sì ń pè fún ìwádìí kankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè ṣàlàyé wípé Bíṣọ̀bù Taiwo Michael Fakunlé ni wọ́n ṣekú pa nílé rẹ̀ lẹ́yìn tó wà ní Kensington ní Johannesburg lọ́jọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2026, nígbà tí James Ushesuku Nwakwo sì kú ní Somerset lẹ́yìn tó wà ní Cape Town lọ́jọ́ 5 oṣù kẹsàn-án. Àtẹ̀jáde kan tó jáde láti ọwọ́ agbẹnusọ ilé-iṣẹ́ náà, Iyùn Olúwafẹ́mi Adéníyì, ní àlàyé ti jáde wípé ìjọba sàmì ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó dunni jọjọ, pẹ̀lú àlàyé wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò tó yẹ kó máa dáàbò bo ẹ̀mí àti dúkìá ni ló tún ṣokùnfà ikú àwọn ọmọ orílẹ̀-èdè míì lásìkò ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àwọn tó ní ìwé ìrìnnà orílẹ̀-èdè Nàìjíríà lè fi orúkọ sílẹ̀ fún ìwé láti wọlé sí àwọn orílẹ̀-èdè 44 lójú òpó ayélujára, gẹ́gẹ́ bí ó ti wà ní ìbámu pẹ̀lú ètò ìgbéléwọ̀n ìwé ìrìnnà àgbáyé ọdún 2026. Lára àwọn ìlú náà ni láti rí ilẹ̀ United Arab Emirates, ilẹ̀ South Africa, Singapore, Qatar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwé ìwọlé sí orílẹ̀-èdè olè tó jẹ́ ti ojú òpó ayélujára ó fi ààyè sílẹ̀ fún àwọn arìnrìn-àjò láti gba ìwé lórí ẹ̀rọ láìsí ìgbésẹ̀ à ń kọ ìwé kiri. Ìgbésẹ̀ ìgbéléwọ̀n náà fi hàn wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí lè lọ sí àwọn ibùdó tó tó 36 láì níwe ìwọlé tí a mọ̀ sí físà, nígbàtí àwọn orílẹ̀-èdè 5 yóò fún wọn ní ìwé lọ́gán tán bá débẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti kẹ́dùn ikú alága àpapọ̀ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí a mọ̀ sí PDP, Eyín Bàmángà Muhammad Túkọ̀, pẹ̀lú ṣíṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kan gbòǹgbò nídìí ètò òṣèlú orílẹ̀-èdè yìí àti nídìí ìtàn tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé. Túkọ̀ ni ló jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Gòǹgólà àtijọ́ àti mínísítà fọ̀rọ̀ ilé-iṣẹ́ ẹni tó dágbére fáyé lọ́jọ́ Sátidé lẹ́ni 90 ọdún. Nínú àtẹ̀jáde kan tó jáde lónìí láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì fẹ́tọ̀ ìròyìn àti ìlànà àtẹ̀lé ààrẹ, Iyùn Báyọ̀ Ọ̀nànúgà, níbẹ̀ ni ààrẹ Tinubu ti kẹ́dùn ikú Túkọ̀ lẹ́ni tí wọ́n bí lọ́jọ́ 15 oṣù kẹsàn-án ọdún 1935 tó sì di ọ̀pọ̀lọpọ̀ ipò múrí lẹ́ka etídò orílẹ̀-èdè yìí kó tó wọnú ètò òṣèlú tó sì di gómìnà ìpínlẹ̀ Gòǹgólà àtijọ́ tó padà wá pín sí ìpínlẹ̀ Adamawa àti Taraba. Ààrẹ Bọ́lá Tinubu
igbákejì ààrẹ tẹ́lẹ̀rí ìyún Atiku Abubakar, gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀rí Peter Obi àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ló wà nínú àwọn olùdíje sípò ààrẹ eléyìí tí àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí INEC fi ṣe àkọsílẹ̀ fẹ́tò ìdìbò gbogbogbò ọdún 2027 àfilédè orúkọ tó kẹ́yìn náà ló di rírí ní olú iléeṣẹ́ àjọ náà tó wà nílùú Abuja lónìí pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn olùdíje látinú ẹgbẹ́ òṣèlú tó tó 18. Ààrẹ Tinubu ló wá látinú ẹgbẹ́ òṣèlú APC Atiku Abubakar.